0: gbogbo ọkàn tí olùgbọ́ tí wọ́n ń gbọ́ mi káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé máa dúpẹ́ lọ́wọ́ onímọ̀jẹ̀mú, dúpẹ́ lọ́wọ́ bàbá mi, dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ ẹ́ títí di àkókò tó bára rẹ pàdé. Ó mà tún ti rí ọjọ́ tá a pè lọ́jọ́ àánú dídé torí ibùsùn lórí ìjókòó bọ́ síbi pẹpẹ kà máa yí níbi pẹpẹ rẹ ní ìgbà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹnìkan tó pọ́n ẹlé tó yẹ ẹ sí tí ò jẹ́ kó ti di ẹni tí wọn ò rí mọ́ lórí ilẹ̀. Ibi pẹpẹ ni kò ti máa yí bó ti yí tó dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ dúpẹ́ pé ẹnìkan jẹ́ kó rí ọjọ́ àánú tí gbogbo èèyàn mọ̀ sọ́jọ́ wẹ́ẹ̀sì bí bàbá mi ti wá fún ẹ láǹfààní láti rí ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹjọ àìmọye ayé tó ń wá tí wọn ò rí àìmọye ènìyàn tó ń wá tí wọn ò rí ó fún ẹ láǹfààní láti rí dúpẹ́ pé bàbá mi jẹ́ kó rí ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ 2026 ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá yá padà síbi pẹpẹ kí la ó ṣe àwùjọ kálẹ́lúyà ńlá ni ìwọ ní àké márùn àti ògo márùn bó ti ń ké jẹ́ kí ẹsẹ̀ máa tán nílẹ̀ kó máa fi gbé ẹnìkan ọba tí ń pẹ̀ṣẹ̀ rẹ ọba tí ń dáríjì ni ọjọ́ ìní jọjọ́ tó ń pa ẹ̀ṣẹ̀ rẹ bó bá lè fẹnu ẹ jẹ́wọ́ yóò pẹ̀ṣẹ̀ rẹ yóò sì dáríjì yóò sì ráàánú gbà ọjọ́ ìní tún jọjọ́ tí ọlọ́run wo bí pé téèyàn bá ń wà ánú tí ó lè béèrè tá a tún fún ẹ láàánú bó o ti wá rí yẹn bó o ti ń kálẹ́lúyà ńlá márùn-ún àti ògo márùn-ún bó o ti pè mí náà ni wòlíì tí ẹ ti mọ̀ ọ̀làríwájú ọlágbèmí jẹ́ pì àánú ni mo rí gbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ náà ní tòwúrọ̀ ìyá mi ń díẹ̀ ní àkókò rẹ yájọ́ rìnrìn àjò ẹ̀mí kájọ gbọ́ ohun tó ní májẹ̀mú ní fún gbogbo èèyàn léni tá a pè ní ọjọ́ àánú gbága ìjókòó rẹ̀ sí mọ́tò sí yájọ́ rìnrìn àjò ẹ̀mí ká gbọ́ ohun tí bàbá mi ní fún gbogbo èèyàn ẹ já lọ ìwé òwe ẹ já lọ ìròyìn dábìdì Psalm 103:11 kí ló
1: nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀ bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù
0: bí ọ̀run ti ga sí ilẹ̀ bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi fún àwọn tó bẹ̀rù rẹ̀ mọ́mí ṣó bẹ̀rù ọlọ́run bí ọ̀run ti ga sí ilẹ̀ bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi fún àwọn tó bẹ̀rù rẹ̀ wo bí kọ́kọ́rọ́ kan tí ó ṣílẹ̀kùn àánú náà ni pé kò bẹ̀rù ọlọ́run bó bá ti bẹ̀rù rẹ̀ obi yóò fi àánú fún ẹ má gbàgbé elizabeth òun náà rí àánú ńlá gbà àánú tó tóbi obi tí gbogbo ojúlùmọ̀ tí wọ́n fi obi tí a fi ṣe wọ́n pé elizabeth lè padà dọ́lọ́mọ láyé gbogbo obi tó gbé ń gbọ́ mi kọ́kọ́rọ́ tí ó ṣílẹ̀kùn yẹn fún ẹ láàárọ̀ ilẹ̀kùn àánú náà ni pé kó bẹ̀rù ọlọ́run ẹja tó tẹ̀síwájú.
1: Bí ìlà oòrùn ti jìnà sí
0: ìwọ̀ oòrùn
1: bẹ́ẹ̀ ló múre kọjá
0: wa jìnà kúrò lọ́dọ̀ wa àìmọye tó tọ́ bẹ̀ṣẹ̀ ẹkún àwọn kan láyọ àwọn kan àìmọye tó ti palẹ́kún àìmọye tó gbomijé lójú ẹ̀ àìmọye àwọn ènìyàn mọ́mì tí àwọn èèyàn ti fẹ̀mí wọn ṣòfò mọ̀ síbẹ̀síbẹ̀ ó mú kíni ó múre kọjá wa ṣe kíni
1: jìnà
0: kúrò lọ́dọ̀ wa àtọ̀tọ̀ pè ní ọlọ́run àánú nìyẹn bí wọn náà bá pè é obi yóò múre kọjá rẹ jìnà kúrò lọ́dọ̀ rẹ ó sì darí gbogbo rí kọjá dì ó yá ẹsẹ kẹtàlá.
1: Bí bàbá ti ń
0: ṣe ìyọnu sí àwọn ọmọ.
1: Bẹ́ẹ̀ ni Olúwa ṣe ìyọnu sí àwọn tí ó bẹ̀rù rẹ.
0: So túbọ̀ bí bàbá ti ń ṣe ìyọnu fún àwọn ọmọ bẹ́ẹ̀ ni Olúwa ṣe ìyọnu fún àwọn tó bẹ̀rù rẹ àní kọ́kọ́rọ́ tó ó lò láti fi ṣí ọjọ́ ìní tá a pè lọ́jọ́ àánú ni pé kó bẹ̀rù Olúwa bó bá ti wá ní kọ́kọ́rọ́ yẹn wo bí yóò ṣe ìyọnu fún wọn náà láàárọ̀ bóyá
1: ṣùgbọ́n
0: àánú olúwa
1: láti ayérayé ni lára àwọn ni tí ó bẹ̀rù rẹ̀
0: àánú olúwa láti ayérayé lára àwọn tó bẹ̀rù ẹ̀
1: náà àti òdodo rẹ̀
0: sórí tó bẹ̀rù àti òdodo kọ́kọ́rọ́ láti wọ bí àánú nìyẹn láti wọ yàrá àánú òun ni kókó bẹ̀rù ọlọ́run gbogbo èèyàn tó ń gbọ́ mi bá ń bẹ̀rù ẹ̀ kí wọn náà lè ní kọ́kọ́rọ́ yẹn láti wọ yàrá àánú bóyá
1: láti ọmọdé ọmọ
0: yes ẹdúró mi tẹ ẹdúró sí yẹn ẹ jẹ́ àpàdé sam 102:13 kí ló wí.
1: ìwọ yóò dìde
0: gbogbo ọkàn tó ń gbọ́ mi dìde ó ní ìwọ yóò dìde láàárọ̀ ènìyàn ju àánú wọn náà dìde ó ní májèmọ́ ní gbogbo owó bí wọn náà dìde kí ló fi parí ẹ̀. bá mi tuntun rumi sókè ní wẹ́ẹ̀dì àkọ́kọ́ ojú àánú àkọ́kọ́ nínú oṣù kẹjọ gbogbo eyan ni ko murugbin anu dani nile bo ba ti mu dani ko wo bi ko kan fi ororo kan irugbin anu yen kankan ma sele ko to pe 48 hours be l'olorun awon omogun ibi temi ati ejo nre Proverbs 28:13
1: Eni ti o bu
0: ese re mole.
1: Ki
0: o se rere.
1: Sugbon. Enikeni ti o jewo.
0: Enikeni to jewo.
1: Ti o si ko sile.
0: To ko sile.
1: Yo ri anu.
0: Ma gbo. Enikeni to ba bu ese re mole. Yo o se rere. Iwo na se o ti bu mole. Sugbon enikeni to ba jewo nikan ni o ri anu gba. Iwo na jewo ko de ri anu gba. Ibe logun yen wole se patapata. Jewo. Ko de ri anu atokigba ni bi ta de yen wo bi ya lo bi pepe ja jo gbadua wa mo kigbe ogun ta gbe siwaju mi obi wa mo pariwo anu gbe ogun aye mi mi ah ogun ta won iran mi jaku ti baba mi jaku obi to nbe ni waju baba ti ya mi to tu wa oluwa fa anu gbe mi o ya dua ma tepele kata rigadabato leko poso tota yesu oluwa wa amen nibi ta de gbogbo eyan to ngbo mi nile gbogbo bi gbogbo to gbe ngbo mi pata pata gbe omi nle gbororo le mo fe so tele Olorun anu egbo pe wa.
1: Amen.
0: Omi atororo yi o ya gba nu.
1: Amen.
0: Omi mo ni ko gba nu.
1: Amen.
0: Ororo yi o ya gba nu.
1: Amen.
0: O ne mi yo dide, emi yo sa nu fusioni. Asiko ati dure na o ti to o ya rola anu gba.
1: Amen.
0: Ri oju rere gba.
1: Amen.
0: Lene ni omi to gbe le ra anu gba. Oju rere gba.
1: Amen.
0: O de tori be ko yi para. Jesu Oluwa wa. Amen. Nibi ta de gbogbo eyan to ngbo mi ni ka Psalm 51 bo tin ka isegun ma de ka Psalm 103 si ka Psalm 102 si isegun de dale wa de fa yo dupe Jesu alagba mi wa
1: amen
0: nibi ta de gbogbo kan jajoko engineer o ya gbe gbe ranse yan wole ka gbo erin
2: ijoko mu ti wa
0: ijoko
2: Michel Ibalogun
0: yes
2: tori gba ta ma de bi njo sunday ka to de bi yen gbogbo nkan ni gboro soro ninu ile o ma pa ni kin lopolopo nkan ni ba fe se gbogbo aso lo ti ko danu tan patapata
0: o ti ko danu
2: ma a kan ji ba ti ba ti jade nle a kan ko danu
0: ale
2: lo ja lo danu ko se wa yin aso meji pere bayi aso iya te kan to kun nle to
0: lokun lorun
2: e lokun lorun gbogbo nkan ninu ile lo ma ko
0: danu
2: nje gboro soro
0: en
2: to ba soro bayi a fe se amura ko se mi le se ko sa pa ni danu ohun lo ma ma mo dupe lati jo sunday yen
0: Nati Sunday.
2: Ati wabi banyen.
0: Eh ti wabi.
2: Iwa eyen wo ti.
0: Iwa yi pada.
2: Iba tin ba ni ba mi se nkan bayin. A ri di aba mi se.
0: Yeah.
2: Mo te tele mi n to be. Lake yi ko tun ma je ko ba mi sun daada.
0: Egbe rire che balogun lati joko. O mu omo e wa fun akoko adua. Deliverance hour. Oni gbogbo aso le lo ti ko tatan. E mi kan wonu omo yo de se lodi si ya re. Anu fe pa iya o. Kete ti ya yen mu oni gbogbo nkan le eru le ati gbogbo ewu re lo ti gbe sonu tan ko si kankan mo ju aso meta do ku fun to mama wo na ye be lo ma gbogbo emi to nwo na omo yen ni pe ko pa iya re ki iya re ma si laye mo iya re o le ranse iya re o le bawi mo emi kan ti ba gbe to mu ko ma lodi bi ku lo fi nlo iya Yare back smoke re wa sinu program inu program lọlọrun ti fọwọ le emo yi ibe logun yen ti wole gbogbo e bi gboburu yen jade ninu e omo yen o de se lodi si yare mo lati ojo sunday lati di dakoko yi yare wa fi more won ni waju olorun lati dupe lowo ise iyanu ti jesu se ti o je ki aye lu omo re lati pa lojiji loju emi e ti o je ko kigbe orode orun ati gbogbo nton gbeta o ti wa respond lati gba to mo yen ti gba itu sile iru omo wo lo tun wa be boya won na mo ko lori omo yen ti yi ohun na se lo dipo fe pa ori ofe to mo ya yen ri gba de che balogun ri gba iwo na ori ofe yen gba komo re ko ni pa e omo re o ni pa e omo o ni omo re o ni gbe e pa ogun aye ko ni bori omo re o ti ri be ko yi pada yesu alagba bi wa amen nibi ta de won na fe fe ranse bi ti Rachel Balogun apo fe ma rin to wa lo lososu do do do sese WhatsApp number ni ko ti ba mi so oya
1: 080 33 46 28 6:1.
0: Wo bi ba me soro ja jo foju roju me o de ma gara fun e. Oju o ni ti Jesu Oluwa wa. Ma gbagbe pade kan ti o waye pade yen ma nagbara. Atete ma nbe la go meje apare la go mewa wo na ri po wa ninu ipade yen wakati ya no. Omo to tun na si ya na paja. E bole ni ya no du fese ni wole ni bo lo lo nbe number 5 Victor Laya Avenue. O ti de be ja jo foju to ba be se na. Ma pero bani soro mi. Kajo foju roju la o ma dara fun e. Yesu alagbabi wa. Amen. Bakan na ipade kan ma waye ni lu yi. Ni lu yi fo canceling ni ago merin si ago mefa. Eh isoji kekere kan mera ta ago mefa si ago meje. Gbogbo bi to gbe nbo mi pe wa ninu e. Owo bi o ma ni agbara. Songo ju ori atanya ni si doju. Eh iwo na to ba wo bi moto yen o ma gbe ede ifo. O wa wa ball and total felicitation. Egbe e lo ti gbe okada. Vision Academy fero wa lo nlo. Ile keta ile fire and wa wa. A ma ni pada jajo pade. O ma dara fogun de ni buri e. Wa de fayo tupe Jesu Oluwa wa. Amen. Nibi ta de gbogbo okan ti o le se ko ma rin to yi lowo. E lo galaye e o ni sonu ke to sonu laye. Eri ogo a de se lori yin. Eni na kan to ke tori kan Jesu Oluwa wa. Amen. Irugbe to fun na ni pe Irugbe Solomon 2000. Awon kan so 5 or so 10 or so 20 iwo na ba so iru mi e bo ba te san wo bi oke bayi lowo afun ni ngbe owo de le yan fi ngbare ko to 3 to 4 hours wa ti ma so awon eri kan un eri ati ma wole fun e so ti e ko so to mo ikeji ni rugbe abi amo mo ti jiya lori omo wa ma wa paro mo jiya lori omo yi oluwa je n pada joro lori omo ti mo jise jiya fun won ta so 5 fo ti e ko fo to mo yen bo ti wa nfun yen anointing awon wo atomo yen ibe logun yen irubi yen ni odo gege bi ipenija yala ni sabi ni ojo la eni kan ni kini account number access bank ni ma call e 00960742211 access bank olarewaju solomon olagbe mi pe mi kin gbadura fun ati le re yo si dara fun jesu oluwa wa amen nibi ta de o fe pe woli ma flash ni ro ba so meji na ni mo pe fun oya
1: 01063610
0: 00338461 e package wo to be ma fowo rin to yi lowo iwo na ba wa se gbogbo e te ni rugbin anu lowo ba n se rugbin anu si inu account bo tin se eye eyan just 20,000 people bo tin se pe mi ke ngbadua fun any connecting account number gtb ni o ya ma call 00164997233 gtb olarewaju solomon olagbemi bo tin fi si oju oni nti e o ni somonu omo ni sonu mo lo leri ogun yo se lori aye a de fa yo dupe jesu oluwa wa amen ma gbagbe pe wednesday meje kan lo ni yana paja ati ilu ifo a o de pade o de ma dara fun ba ti ku bi ba an lo si oluwa an lo fo an lo yana paja a o de fa yo pade wo bi be bi para poju lu mo wo bi boya won na wo bi ku si gbogbo nkan ti o ni solution wo bi agbadua solution atun jade ma wa gbagbe pe
3: this is from Lagos. This is
4: Jordan 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

Jésù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa. Mo dúpẹ́ tèmi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí gbé pé mo dúpẹ́ tèmi. Ọlọ́run kì í kó àdúrà pẹ́. Gbogbo àwa tá ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún. Àwẹ̀ wá di nọmba 5 lónìí. A sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga. Gbogbo ìyẹn ní Jésù ò mà ṣe. Ògo ni fún ọ Jésù. Ẹ wá kúnlẹ̀ sókè. Mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè. Ẹ jẹ́ ń gbàdúrà kejì fún Yèmí màá gbà. Àdúrà kejì tí Ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Àmì mọ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó. Bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró. Oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ káwa ó lè bá máa bẹ̀rù ẹ̀. Àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday. Jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà. Ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe Ọlọ́run dáríjì. In the name of Jesus Christ. Mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òfin ìgbàgbé. Ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀. Ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúrà ń bí. Ó lóun ó gbọ́ láti ọ̀run. Ó lóun ó gbọ́ àdúrà wa. Ó lóun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà. Ó lóun ó sì wo ilẹ̀ wa sàn. Ẹ̀ṣẹ̀ tó taari àìsàn

0: ẹsẹ̀mí o.
1: Ẹsẹ̀mí o.
0: Ṣé ìpàdé pẹ̀lú ìṣẹ̀dá mi?
1: Ṣé ìpàdé pẹ̀lú ìṣẹ̀dá mi?
0: Ẹgbẹ́ mi débẹ̀.
1: Ẹgbẹ́ mi débẹ̀.
0: Mo fẹ́ lọ jọba.
1: Mo fẹ́ lọ jọba.
0: Mo fẹ́ lọ dádé.
1: Mo fẹ́ lọ dádé.
0: Mo fẹ́ lọ pàṣẹ.
1: Mo fẹ́ lọ pàṣẹ.
0: Olúwa.
1: Olúwa.
0: Ràn ìrìnàjò mi lọ́wọ́.
1: Ràn ìrìnàjò mi lọ́wọ́.
0: Ẹdì mi mú.
1: Ẹdì mi mú.
0: Kí n débi tó gò mí wá.
1: Kí n débi tó gò mí wá.
0: Má jẹun wáyé asán.
1: Má jẹun wáyé asán.
0: Sàánú mi.
1: Sàánú mi.
0: Kémi náà ò jẹ́ èèyàn.
1: Kémi náà ò jẹ́
0: èèyàn. In the name of Jesus.
1: Amen.
0: Sọ pé màá jẹ́ èèyàn.
1: Màá jẹ́ èèyàn.
0: Sọ pé mo máa jẹ́ èèyàn.
1: Mo máa jẹ́ èèyàn.
0: Sọ pé màá jẹ́ èèyàn.
1: Màá jẹ́
0: èèyàn. In the name of Jesus.
1: Amen.
0: Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustapha JP Bàbá Ṣebí Ọba láti ìjọ Seed of Kragoni Church Land of Reality tí olújọ wà ní Gbaremu Ìdíobì Airport Area ní ìlú Ìbàdàn bẹ́ ẹ bá ti dọ́rin méjì àgúgù ẹ̀sùn pé Ṣebí Ọba lè ń lọ tá a bá tiẹ̀ ti ń ṣe program bí irú òní báyìí ẹ ti bọ́kọ̀ fẹ́ irú àwọn àpàdé báyìí èèyàn tí ẹ gbọ́dọ̀ mí ìṣe ẹ̀nà èèyàn gbọ́dọ̀ mí ìṣe nítorí pé àkànṣe ìpàdé ó wà mo sọ fún ẹ pé mo máa bless omi yẹn now omi tí máa bless yìí ya ìyà sí mímọ́ fúnra rẹ náà kó o dẹ̀ gbàgbọ́ kó o ṣe bí wòlíì rẹ tèmi kó o ṣe ẹni bá ní etí kí o gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fáwọn ìjọ tó o bá ti wà lára àwọn tó ń jẹ ẹyin kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ mú omi yẹn wàá fi bọ́ìlì ẹyin kó o dẹ̀ gbàdúrà ọlọ́run jẹ́ kí n rí ìfà ńlá kí o sùn kó tó parí wàá dẹ̀ jẹ ẹyin náà wàá gbọ́ mi sà mo ní kí gbogbo akóso kéde o ká gba àwẹ̀ tó bá ti wà bàdàn gba àwẹ̀ lónìí gbé omi yẹn wá a máa àná ètò omi yẹn fún ẹ lórúkọ jésù ò máa rí àánú gbà tí oṣù bá ti parí friday tó bá ti kẹ́yìn la máa ń pàdé ní lúfọ àpẹ oṣù yìí má pàjẹ o máa múra ẹ sílẹ máa múra ẹ sílẹ tí ẹ kó fámìlì ẹ sínú ọkọ bẹ́ẹ̀ ni kájọ máa bọ̀ kájọ gbàdúrà àwọn èèyàn mọ̀ lẹ́rìí tó sùn jẹ́ oṣù ojú ẹ lórúkọ jésù wà ra ànúgbà oṣù ìfàlélẹ̀ yìí oṣù kí ni mo pè é
1: oṣù ìfà
0: mo múra fún oṣù yìí gan mo múra fún oṣù yìí gan sọrí ní ọjọ́ friday nílùú ìbàdàn ooru gbara mi fún mi kí ni mo pè é
1: ooru
0: ayayayaya èèyàn gbọ́dọ̀ mí ìṣe lórúkọ jésù o máa rí ànúgbà wà á rí ògolo lọ́la lágbára ọlọ́run màá wà ní ìgẹdùn ní ọ̀la lágbára ọlọ́run ìpàdé yẹn máa ní agbára gbogbo ẹ̀yẹ̀wọ̀ náà tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ gẹ́sì rẹ́dì gbogbo branches wà lẹ́kọ̀ọ́ pátá la máa ṣe program ní thursday lágbára ọlọ́run ní aago mẹ́fà àbò mo ti wà ní ìgẹdùn lásù ìgẹdùn road hotel bus stop sọ pé òun lọ sí ṣebí ọba àbí ọkọ olóyún event center kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ẹ tọwọ́ sí mi o máa rí ànúgbà o máa rí ànúgbà o máa rí ànúgbà o máa rí ànúgbà o máa rí ànúgbà o máa rí ànúgbà in the name of Jesus ogo rẹ àti ọlá rẹ aásìkí rẹ o máa fi ara hàn mo ló máa fi ara hàn mo ló máa fi ara hàn ẹgbọ́ mi sàn kì í dédé dáa fún yàn àsọtẹ́lẹ̀ lélẹ́yìí bóluwa ti bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró mo sọ fún ọ lánàá pé kó o máa bọ̀ lókè mo tún repeat ẹ̀ fún ẹ báyìí pé wà á dé òkè lórúkọ jésù wà á dé òkè wà á dé òkè wà á dé òkè sórí àlá rẹ àti ìran rẹ tó wà níwájú rẹ tó náà ti fi hàn ẹ tó o ti kọ́lẹ̀ àwọn ìpinnu rẹ ní tó o fẹ́ jẹ́ láyé ọmọ mi àti máa rò láti bí ọmọ ọdún mẹ́wàá a ní dókítà ló fẹ́ jẹ́ láyé èmi ti máa ní ambition ní ọ̀kan ẹ̀ pé olóṣèlú lòun òun sòṣèlú ni òun ó de ipò báyìí òun ó di ipò báyìí mú àwọn ọmọ ti máa ní irú ìran bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran yẹn ayé ò kì í jẹ́ kó ṣe ìdí ni pé ibi tó là kọjá ibi tó ti gbé agbára ti ń bẹ ní agbègbè rẹ àṣẹ àwọn àgbà tó ti là kọjá tó dẹ̀ mọ̀ mo gbàdúrà lórúkọ jésù wọn ò ní gbé ìran rẹ mi wọn ò ní gbé ìran rẹ mi àmọye àwọn ìran tọkùn ìdílé ti gbé mi àmọye àwọn ìran àti àwọn ògbọ́n ńlá àwọn àlá tó yẹ kóró tí ogun ìdílé rẹ ti sọ jẹ àmọye àwọn àsìkí ti aye ti gba lo amoye awon ogo ti aye ti sarogbe o mo ru awon ara le to ni o mo ta baba ba re fa o mo ta foju ya re kan iru agbo le be ni won bi won na si iwo wa fa dua sere o mo pe adua na pa kristiani lati gba olorun ni adua je to ni agbara sa only ki ma respect Joseph ni gbogbo igba ti ba n ka soye oko pa fun gan o de lana o lana iru ala wo lo ti la ejo agba na igba keji ti Joseph la Genesis 37 verse 9 10 and 11 e ka se meta fun mi Chloe
2: o si tun la ala miran
0: yes
2: o si ran fun awon arakunrin re o wi pe
0: Sawo mo tun la ala kan si
2: siwo
0: oh yes
2: orun ati osupa ati irawo mokola fori balẹ fun mi o si ran fun baba re ati fun awon arakunrin re
0: o ro ala re fun awon to ma pa o ro ala re fun awon to ma fi ijija o ro ala re fun alabaro re loju ara e ta alabaro ti e ta lo fi ran re han ta lo so ala re fun ta ni alabaro ti e ta lo mo to se ogan ki lo gun awon baba ti ya to bi olomo ta lo fu guja awon obi re to mo igba miran o le mo je to foju sun ko o ta je elomi elomi pambele to finu han to pele eyan awon lori lori oro e won seta lati gba mi Joseph won fe pa mo to ba olorun re gbogbo e mo se poto ko gberen mi o bi ogun igba eru mo se poto ko gberen mi ogun inu ewon mo se poto ko gberen mi mo gbadura enikan ri mi gbo e fo soke same ogun ile to ti jade koni gbe iran re mi
1: amen
0: in the name of Jesus
1: amen
0: koni gbe iran re mi
1: amen
0: koni gbe iran re mi
1: amen
0: itoni kekeke ta won wuli fun eyi ti wo ti mo yi e igba to gbo e ba de awon te jo wa ti won fe gbo wa ri pe won lo ma pase fun won igba ye ni wa se mo yi adura to ngba awon obi ti ru foto awon mo won kiri e ti mo yi tan se ngba awon mo re ba wa pase tu mo de bi ogo tu mo de bi to ti celebrate wa wa ma ranti awon adura to ngba kiri foto to nko ka kiri bayi jiji la ro kutukutu lati ma bebe wa se wa mo yi e e te won ti mi iran re ase
1: amen
0: iran re ase
1: amen
0: iran re ase
1: amen
0: iran re ase
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo iran re ase
1: amen
0: so po oluwa
1: oluwa
0: mo iran mi se
1: iran mi se
0: oh yo yo yo yo yo
1: oluwa jesu oluwa jesu oluwa jesu and in love
0: wa wa kẹyàn sọ pé ó fẹ́ lọ gbàdúrà ọdẹ kú nàìjíríà ó dé orílẹ̀-èdè tó ti ṣe prayers lẹ́nu ọ̀nà wọ́n sọ fún pé kì í sóun kọ́ ló wà nínú passport ayé ti padà oh my god kí mo sọ ayé ti padà wọ́n ti gbójú ẹ̀ kúrò wọ́n ti gbójú mí sí ọpẹlọpẹ.

0: Jerusalem, ta ma tun pe Bẹ́ẹ̀ni ma tún pè lónìí lórúkọ Jésù ògbó rẹ̀ ajáde. Bọ́ ọba tí ìsan rẹ̀ má jẹ̀mú rẹ̀. Tọ́ ọba tí ìsan rẹ̀ má jẹ̀mú rẹ̀. Ó kù sọ́wọ́ rẹ̀. Òní ni 5. Ọ̀la ni 6. Awadi on the 7. Ayayayayaya. O máa jẹ́ ọjọ́ agbára. So n tó bá ná yẹn ọ̀nà san rẹ̀ lémi san lọ́la. Ní Sunday lágbára Ọlọ́run gbogbo branches wa pátá máa fún ẹ ní òróró. Mo ma fún ẹ ní òróró breaker oil òróró pupa rẹ́súrẹ́sú àti òróró breaker oil méjèèjì yẹn ìkan ní ọwọ́ ọ̀tún ìkan ní ọwọ́ òsì. A fẹ́ ṣe àkànṣe àdúrà gbogbo branches wa tí wọn àgbà tí connect rí káyì ní tó bá nínú ẹjọ́ náà make sure pé yẹn alàgbà tẹ́ wà ní branch yẹn ẹ sáré lọ get TV tẹ́ máa fi connect torí pé màá pé àwọn èdè àti àwọn ọ̀rọ̀ sí inú òróró yẹn tó bá ti wà lọ́wọ́ ẹ iṣẹ́ agbára gbọ́dọ̀ ṣẹlẹ̀ o gbọ́dọ̀ rí owó ọlọ́run ẹ̀nàwó sí mi lọ́rí ànúgbà lọ́rí ànúgbà òróró ń ṣiṣẹ́ agbára mọ̀mọ́ yẹn láwọn ní cancer wọ́n dẹ òróró yẹn wò.
1: Èmi náà ti lẹ́wọ́ kò sọ̀rọ̀ lásán ìlú láti ẹgbẹ́ ìgbà plus mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe gbogbo mo dúpẹ́ mo gbẹ́gẹ́ mi ìlú mi ní ayé mi mo dúpẹ́ tó pé mi ṣe nígbà mi mọ̀ sí jọ́wọ́ ó ṣẹlẹ̀ pé ó fẹ́ tó bí ọjọ́ mélòó kan sí àwọn ọmọ mi níbi oúnjẹ mi ṣùgbọ́n bí wọ́n ṣe mú mi kékeré mo ti ẹ̀ pé bí sàrẹ́ pé bó ṣe mú mi kékeré náà mo ti mú ojú tó bí ó dé kan bó ṣe di nínú mi ó di nínú mi lọ́wọ́ báyìí kì í lè mú mi mi ì lè jáde mi ò lè ṣe anything mo sàrẹ́ pé sàrẹ́ pé mi ò lè fi káńsà sóyún ilé ní àbíkí lílé mi ò fi káńsà mi ò ṣe é fún mi mo ò ṣe é fún mi mo ò ṣe é fún mi mo ṣàrẹ́ ọ̀dọ̀ obìnrin tó máa tọ́jú wọn tó jẹ́ nurse ó ṣàfihàn lóògùn oṣù mi ní gbogbo tí màá ṣe fún mi lóògùn yìí pẹ̀lú bí ó ṣe lótó ọlọ́run gbogbo mo ṣe mo ṣe ó ṣe di pé ó fọ́ yìí fífọ́ tó fọ́ yìí ló bọ́ọ̀ ti ṣe ojú ẹ̀ bá ṣe ojú ẹ̀ sáà pọ̀ ìtọ́kùn tí ń ti ní bá di pé ó ráàdì ló pọ̀ kí lè lè kí lè bá sọ fún àwọn ọmọ nípa ojú ó ṣe lójú yìí pé kí n máa fi nǹkan kankan sọ́sọ̀ fún mi kí n máa pé mo máa fi sojú ẹ̀ lórí mo sáà fi sí mo fi sí mo fi sí instead tí ó fún àwọn ọmọ kí ní ìbá tó ń pọ̀ sí kí lè lè mo sì lọ́dọ̀ ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ibi tí mo ti ń tàjẹ́ nípa sọ fún mo sì wá sọ fún mi nípa àwọn ọmọ yẹn ẹ lọ fún hospital kí lọ sí ẹ̀jẹ̀ bóyá ìdọ̀tí bóyá kí ní ìṣẹ̀ṣẹ̀ bá kọ́ fún sílẹ̀ òun lòdì tọ́jú ìgbàsáfíà mi sọ fún ẹnìyẹn báyìí bá kó lójú ẹ̀ mo ṣe bá sí ṣọ́ọ̀pù ìgbàlàgbàlà kí wọ́n gbogbo lẹ́gbàá kí ní tó bí yẹn sì fún mi mo ti gbogbo ike márùn sí mẹ́rin kò ṣe é di ojú ó ṣàn so sánjẹ́ mi ní ṣe gbogbo pọ̀ mo ṣàn fẹ́ kí ilé òun sì kàn mo ṣe dé kánú ìwúrò ojú ẹ̀ mọ́ ẹ̀mú lómi ìrìn tètè sí bó ṣe sọ́tọ̀ mọ́ mi kò sí wà láti yẹ̀ ṣe sí ẹ̀mí rà láì jẹ́ pé mo wúwo ẹ̀yìn mi ṣe bí ọgbà kí wọ́n lè ṣòro fún mi láti ṣe kò sí ìgbà òpin ìwé ẹ̀rọ bá sábà bí owó mi sàfihàn ó sì

0: lórí ètò ìdìbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn náà ni ìròyìn lè ti jáde láti inú ìwé ìròyìn daily post wọ́n ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 ni ètò ìdìbò gómìnà yóò wáyé jákèjádò ìpínlẹ̀ ọ̀sùn kódà wọ́n ní ìpalẹ̀mọ́ náà ti dojú ọ̀gbagede báyìí láàrin ẹgbẹ́ òṣèlú tó ń kópa nínú ìdìbò náà
1: 105 FM
0: tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn aráàlú wọ́n ní ìpalẹ̀mọ́ náà kò sì yọ àjọ elétò ìdìbò nílẹ̀ wa inec eléyìí tí wọ́n ṣe kò kárí ètò ìdìbò gómìnà náà sílẹ̀ bó ṣe kéde pé òun ti ṣàyàn àwọn ti ń ṣàyàn láti rí dájú pé ètò ìdìbò náà ó kásẹ̀ járí láì lọ́wọ́ màgòmágó ìdìbò nínú èyí ló sì lọ gbé alága àjọ inec nílẹ̀ wa ọ̀jọ̀gbọ́n joash amúpìtàn lọ ṣe àbẹ̀wò ní sí ìpínlẹ̀ ọ̀sùn láti mọ ibi tí iṣẹ́ dé dúró lórí ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò náà gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn báwọn náà ṣe débẹ̀ wọ́n bá amúpìtàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló sì ṣàlàyé tó sì sọ bí ìpalẹ̀mọ́ àwọn àjọ inec bó ṣe ń lọ láti rí dájú pé ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀sùn ló lọ bó ṣe yẹ kó lọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe wá tẹ̀síwájú alága àjọ inec ọ̀jọ̀gbọ́n joash amúpìtàn ni òun wá sí ìpínlẹ̀ ọ̀sùn láti mọ báwọn òṣìṣẹ́ inec ti ṣe ń palẹ̀mọ́ sílẹ̀ fún ètò ìdìbò náà àti lọ káàkiri àwọn iléeṣẹ́ inec ní olú iléeṣẹ́ títí dé ẹ̀ka iléeṣẹ́ wa láwọn ìjọba ìbílẹ̀ ká lè mọ̀ pé a ti ṣetán fẹ́tò ìdìbò gómìnà eléyìí tí ó ń bọ̀ àti báwọn lọ́balọ́ba àtàwọn èèyàn tí ọ̀rọ̀ ìdìbò gómìnà náà kàn ṣe ìpàdé torí ọ̀rọ̀ ìjà jàǹdùkú àti ìpànìyàn tó ń wáyé gẹ́gẹ́ bí amúpìtàn ṣe wá ń tẹ̀síwájú ó ní àwọn ti ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ibìkan bẹ́ẹ̀ ni àwọn sì fi dá àwọn èèyàn lójú wípé gbogbo wàhálà ilé tí yóò bá wáyé pé ló máa dínkù ó sì ní pé gbogbo ẹ̀ pátápátá dídínkù rẹ̀ sí ni pé kò ní sí wàhálà kó tó di wípé ọjọ́ ìbò dé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ yóò sì lọ bó ṣe yẹ kó lọ ó ní àwọn ti lọ ṣàyẹ̀wò àwọn ẹ̀rọ tó ń ṣe àyẹ̀wò orúkọ olùdìbò ìtamọ̀ sí beavers tó wà láàrin ìlú èyí tí a ń pè ní mock accreditation láti mọ báwọn beavers wa ṣe ń ṣiṣẹ́ sí o gẹ́gẹ́ bó ṣe pé bó ṣe sì ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ ẹ wo ẹ lọ kẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún lẹ́kúnrẹ́rẹ́ wọ́n ní àwọn ilé ìta epo lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jẹ́ alágbàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n ti sọ wípé àwọn ti rí i pé àwọn ilé ìta epo káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé púpọ̀ ni wọ́n ti ń yí owó epo wọn wálẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ tí wọ́n pè ní national presidency fún àwọn petroleum products retail outlet owners association of nigeria gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ìyẹn billy gillies henry gẹ́gẹ́ bí ó ṣe bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ìwé ìròyìn daily post lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ gangan náà ló ti ní iṣẹ́ rí yíyí owó epo èyí tá a mọ̀ sí pẹtiró yíyí wálẹ̀ káàkiri àwọn ilé ìtajà epo orílẹ̀-èdè nàìjíríà ó ní yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé ìtapo nigerian national petroleum company limited yẹn nnpc ilé epo mrs àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olùta epo káàkiri orílẹ̀-èdè nàìjíríà gillies henry ó ṣàlàyé síwájú ó ní iṣẹ́ rí epo tí ó jáde yàjóyàjó yìí ló jẹ́ pé tí wọ́n bá ti rèé gbépo jáde láti ibi tí wọ́n ti ń rà á ó ní owó rẹ̀ yóò wálẹ̀ dé ibi tí yóò rọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́rùn ó wá rọ gbogbo àwọn tí wọ́n ń ra epo tí wọ́n ń tẹ epo ìyẹn àwọn aláràtúntà wípé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n sì má ṣe màdàrú lórí àwọn ohun tí wọ́n fi ń tẹ epo èyí tá a mọ̀ sí nọ́ọ̀sù pọ̀mpù wọn wípé kí wọ́n rí dájú wípé wọ́n sì ta epo eléyìí tí àwọn oníbàárà wọn bá ń rà lọ́dọ̀ wọn kí wọ́n má ṣe màgòmágó kí wọ́n sì má ṣe màdàrú gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe tẹ̀ síwájú wọn ní láti ilé ìfọpo dangote náà ló jẹ́ pé wọ́n ń gbépo jáde báyìí ní lítà kan tó jẹ́ ₦1,215 eléyìí tí wọ́n ṣàlàyé sínú ìwé ìròyìn wọn ní àwárí rú ẹ̀rí ẹni bá máa tepo bó o bá lè ta níye tó gbé jáde wà á ta ní ₦1,225 yẹn fún lítà kan wọn ní àwọn ilé epo míì ló jẹ́ pé wọ́n ń ta tiwọn láti ₦1,265 bẹ́ẹ̀ náà ni àwọn kan ń tà ní ₦1,310 fún lítà kan ní àwọn agbègbè kan ní ìlú Abuja ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn daily post

0: A tẹ̀síwájú lórí ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post tó kóròyìn jáde láàárọ̀ yìí, wọ́n ní Tinubu, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yẹ kí wọ́n ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹgbẹ́ òṣèlú APC wípé wọn wípé ẹgbẹ́ òṣèlú APC ó yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jáde wípé bọ́ ṣe wà wọn wípé wọn ò lè yọ àwọn ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ òṣèlú PDP àti ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú míì wọn lè yọ wọn kúrò ní inú ìṣèjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà. Talent tó ń sọ̀rọ̀ Amechi náà ló ń sọ̀rọ̀, ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn African Democratic Congress tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ fún ipò ààrẹ igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC fún ètò ìdìbò tó ń bọ̀ fún ìgbaradì rẹ̀ ìyẹn Amechi. Òun náà ni wọ́n sọ̀rọ̀, Ìrótìmí Amechi ló sọ pé ó yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ṣe rí ẹgbẹ́ òṣèlú wọn APC ìyẹn All Progressive Congress wípé wọn ò lè ṣe kíni wípé wọn ò lè run àwọn ẹgbẹ́ òṣèlú tó kù, wọn ò lè run wọn mọ́ ẹgbẹ́ kan, ìyẹn pé kán run wọn mọ́ kọ́nà pé ó yẹ kí wọ́n dé dá lójú pé àwọn kéré sí nọ́mbà ó kọrin bẹ̀ wọ́n kéré sí nọ́mbà wa pé ó yẹ kí Ààrẹ ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn amúgbálẹ́gbẹ̀ wọn àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ ọ̀hún ó yẹ kán mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú mi pé lọ́dún 2007 ètò ìdìbò tó ń bọ̀ ó yẹ káàrẹ́ lè sọ wípé ẹgbẹ́ òṣèlú APC wọn lè wọ́ wa kúrò ńbẹ̀ ó nítorí pé wọ́n kàn wà pé àwọn náà ṣèjọba lọ́wọ́ ni ó ní ṣẹ́ni lọ́wọ́lọ́wọ́ yìí àwa ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ òṣèlú PDP o àtàwọn ẹgbẹ́ òṣèlú tó kù ó ní adúró rẹ̀ ó ní tẹ́ bá wo gbogbo àwọn tó wà nínú àwọn ẹgbẹ́ òṣèlú ó ń gba ẹnu àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ó ń gbà sọ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ náà lórí ẹ̀rọ amóhùnmáwòrán níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò níbẹ̀ gangan náà ló ti ń sọ̀rọ̀ wípé èmi kì í ṣe wípé bóyá a máa ṣe rí ìpàdé táwa ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run àlàyé ìyẹn bishop àwọn òjíṣẹ́ ọlọ́run àlàyé lè tí wọ́n ṣe ní ìjọ Catholic Bishop Conference ní orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn tí wọ́n ṣe pẹ̀lú wọn níbẹ̀ ló ti sọ pé látàrí ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí wọ́n ṣe àti àwọn ìgbésẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn ìpàdé tí wọ́n ṣe yẹn ó ní ẹwù ẹ má jẹ́ tàn yín ṣe rí ẹgbẹ́ òṣèlú APC wọn lè wọ́ wa sẹ́gbẹ̀ wọn lè run wa mọ́kànlá láéláé ó yẹ káàrẹ̀ náà mọ̀ torí pé digbí làwọn wà bẹ́ẹ̀ náà ni ó fi ẹnu àtẹ́ ló bu lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ ìyẹn Amechi níbẹ̀ ló ti ní iṣẹ́ rí lótìítọ́ lódodo ló yẹ pé ẹjọ́ à ń ṣe àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọmọ ọ̀ta eléyìí tí wọ́n ó ṣàsọ̀rọ̀ ẹ̀ wò ẹ lọ kàwé ìròyìn ó ṣàsọ̀rọ̀ Amechi sọ̀rọ̀ gan ẹ mọ̀ ọ̀rọ̀ tí ò bá ṣojú ẹni ìsínbẹ̀ ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde láàárọ̀ níbi tí Amechi ti ń bu ẹnu àtẹ́ lu Ààrẹ àti àwọn ẹgbẹ́ òṣèlú APC. Ọmọṣẹ́ ẹni tó jẹ́ òṣìṣẹ́ fún mínísítà fún olúùlú ilé wa náà ní ìlú Abuja ìyẹn Wike ẹni tó jẹ́ òṣìṣẹ́ wọn náà ni wọ́n ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹni tó jẹ́ àgbà nínú àwọn tí wọ́n ń ṣe amúgbálẹ́gbẹ́ fún Wike ìyẹn Lérè Ọláyinka ó ti dá Amechi lóhùn wọn dá lóhùn gidi gan ni wọ́n ní ọ̀gá o Amechi ìwọ náà ó dà nígbà tó ti fún ẹ láǹfààní pé kí ìwọ náà di igbákejì Àtíkù nínú ẹgbẹ́ òṣèlú ADC pé ìwọ náà jáde ní ọdún 2007 òun ló mú ẹ kó máa sọ̀rọ̀ fátáfátá kí ìwọ náà wá dẹni tí ń ṣe àtìlẹyìn fún àwọn Catholic Church ìyẹn àwọn ìjọ Agbẹ́ka ìwọ ìjọ Catholic ìwọ Amechi gẹ́gẹ́ bí Ọláyinka bó ṣe ń sọ̀rọ̀ níbẹ̀ náà lòun náà ti ń da lóhùn kì í ṣẹjọ́ rẹ̀ nígbà tó ti fún wọn ní àǹfààní pé kí ìwọ náà jáde gẹ́gẹ́ bí igbákejì ààrẹ pé nínú ẹgbẹ́ òṣèlú ADC kó jọ́ mọ̀yẹ́ ó ní òṣèlú ní máa sọ̀rọ̀ fátáfátá àǹfààní ta ni wọ́n máa ẹgbẹ́ ta ni wọ́n máa fún lọ́kọ́ tí ò ní roko sí ọ̀dọ̀ tiẹ̀ ẹ wo wọ́n kàn ń sọ̀rọ̀ kùgbàkùngbé síra wọn láàárọ̀ ìròyìn dẹ̀ pọ̀ tó sọ̀rọ̀ láàárọ̀ nípa ọ̀rọ̀ náà ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ gbà tó ń jìròyìn náà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. Wọ́n ní ọmọ ọdún 15 ọmọ 15 years kan rèé o tó jẹ́ pé omi gbé lọ ó rì sínú odò ní ìlú Dúsè nínú àwọn odò kan ńbẹ̀ níbẹ̀ ni wọ́n ní ọmọ náà lórí sí ìwé ìròyìn ìgbéjáde torí àsìkò ẹ jẹ́ mọ́ àwọn kókó díẹ̀ kí n fi jó mọ́. wọ́n ní ọmọ iléèwé lasu eléètò jẹ́ graduate òun náà ni wọ́n mà ní wọ́n yìn níbọn pa o nígbàtí àwọn adigunjalè kan tí wọ́n gbìyànjú láti ṣiṣẹ́ láabi pẹ̀lú ẹnìkan tí ń ṣiṣẹ́ pos ní ìlú èkó ṣùgbọ́n nígbà tí wọ́n máa yìnbọn ọmọ iléèwé lasu graduate òun ni wọ́n ní ìbọn bá ìkọlọ́n ṣàánú wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ afurasí mẹ́tàlá eléyìí tí wọ́n ní wọ́n mú ní ìpínlẹ̀ abia ní orí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé ìdígunjalè ìbà nǹkan jẹ́ ìjí nǹkan àti ìwà ọ̀daràn míì wọ́n ní wọ́n kó àwọn mẹ́tàlá ọwọ́ ọlọ́pàá bá wọn wọ́n ní arábìnrin kan rèé o tí wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ látàrí bí ó ṣe fẹ́ já sínú odò làágùn eléyìí tó wà ní ìlú èkó níbi kata bridge wọn ni wọ́n ti dóòlà ẹ̀mí rẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ daily post náà ló gbé jáde láàárọ̀ tòní ọwọ́ ti ba agbẹjọ́rò kan tí wọ́n ní ó gbẹ̀mí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì dáná sun ọ̀gá ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ ó lágbára ẹ wo ìròyìn náà wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí torí àsìkò wà ẹja lọ ṣe ojú òpó lẹ̀ fún àwọn aráalé 09063352 09063352 tẹ́ ẹ bá ti pè wá ẹ yí rédíò yín lọlẹ̀ ìṣẹ́jú kan àbọ̀ pere 1:30 ni ẹnìkọ̀ọ̀kan wá ní ìtẹ́ bá fẹ́ sọ ẹ bá wá ṣe pàápàá.
1: ọ̀fẹ́ gẹ̀gẹ̀ wọn bá ibi ni wọ́n ń pọ̀.
0: ẹ̀lọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀.
2: àwọn àkójọ ẹlẹ́dìrà o.
0: bàbá ẹ kojú mọ́ o.
2: àkójọ akófí fífi.
0: yẹ sà.
2: kò ní bàjẹ́ fún dídé ẹnìkọ̀ọ̀kan wa.
0: àmì o.
2: àtẹnulẹ́wọ̀ ẹ̀kú ló ń sọ̀rọ̀.
0: ẹ káàbọ̀ sà.
2: Kí n tó àkọ́kọ́ ọ̀rọ̀ mi kan sọ gbogbo àwa ọmọ Oòdùà kákọ́ kí bàbá wa Onírìṣà Arólé Oòdùà pẹ̀lú owó tó fi ṣèrànlọ́wọ́ fún ààbò ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ipá ò ní pe bàbá gbogbo àwọn tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún nílẹ̀ Oòdùà nílẹ̀ Yorùbá kọ́ máa worú àwọn bàbá ọ̀ni Olúbàdàn gbogbo bá àwọn ṣe ń fi náwó lórí ààbò kì í ṣe pé kàdákà ló lọ́wọ́ kó máa lọ kó owó ẹ̀ pamọ́ lọ́nà tí ò tọ́ kí a máa jẹ àwọn èèyàn ẹ. ẹ̀ló.
0: à ń gbọ́ yín gbogbo nàìjíríà
2: ló ń bọ́. kí gbogbo orú àwọn tí ọlọ́run tọ́lọ̀ ń dáná lálẹ́ yorùbá kó máa fi ṣàwò kọ́ṣe kí àwọn bàlújẹ́ tó ti bàlú bàbá wọn jẹ́ tó fẹ́ bá bíjẹ́ kọ́ lè mọ̀ pé ilẹ̀ yorùbá ṣe bí táwọn lè máa bàjẹ́ torí tí gbogbo àwọn tí ó dìde fẹ́tọ̀ wọ́n máa ṣètò àbọ̀ ẹ bó ṣe tó àti bó ṣe yẹ bàbá gbọ́dọ̀ mi lọ fún ọ tún kó mọ́tò fún ọ bàbá tún ní bíṣẹ́ bá ti ń lọ wọ́n á tún máa fowó mi pẹ̀lú ètò òun ti gbé fún ọ kí la fẹ́ pàjù báyìí lọ kí gbogbo àwọn olówó wa kọ́ máa wo àwòkọ́ṣe o
0: òṣìṣẹ́
2: ta mú wáyé kò sí ta mú lọ rún.
0: ẹ ṣeun bàbá ẹ ṣeun sà ẹ ṣeun sà. 09063352 tó bá jẹyọ kan náà lẹ mú nínú àwọn ìròyìn tá a kà ẹ já ṣe pápápá ẹlú ẹ káàárọ.
2: ẹ bá káàárọ o.
0: yes sir.
2: bódà à ń gbádùn jẹ́dá ní fm kò ní bàjẹ́ o.
0: àmì o.
2: ẹ ní pẹ́ẹ́nu gbóbi ọwọ́ o.
0: àmì sà.
2: orúkọ mi ni akínọlá akínfàlà àtàbẹ̀fẹ́ ṣe.
0: ẹ káàbọ̀ bàá mi.
2: máa bẹ̀rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa tó fowó kún owó àwọn ọmọ ológun wa kóríyá gan tó dáa ló ṣe yẹ ikọ̀ tó wọ́n fẹ́ sọ ni pé kóríyá kejì ìpè kan bá a sọ fún àwọn adájọ́ yìí wájú kọ́ńtútù àwọn ló wà pé ẹgbẹ́ ọmọ ọ̀sọ̀dọ̀ wọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sọ ni àwọn tó ti payọ̀ ó ní yá tó ń gbé gbòógbé àwọn tó di àyà ni pé àwọn tó bá kó lọ sílé ẹjọ́ tó ti payọ̀ tó pa tó gbà tó ń pa dájọ́ ọmọ àpàwọn náà ó ti wáá ìtọ́lọ́ àdìpọ́ mú ọ̀rọ̀ tí ìdàkọ́kù máa pa àwọn tọ̀hún sí pé ó ń lọ sọ́dọ̀ adájọ́ mọ́ èkejì máa tún dúpẹ́ lọ́wọ́ ọba wa okun adé adé ẹnìtàn iná ìtọ́ owó wa dágbọ́rọ̀ olúwa máa bùsà pò wọn wọn máa rí ṣe dáadáa bí àwọn ọba tó kù àtàwọn olówó àkọ́pẹ́ èyí ṣe àníkọ́ṣe owó gbogbo ìwà ẹ má gbọ́ mi owó gbogbo ìwà sunday igbòho
0: torí àsìkò
2: nígbà tí ògbóniyàn ìfẹ́ àtẹ̀jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹni mo dákẹ́ yóò wà tó ń pa àwọn ọmọ pa ìfẹ́ ọmọ ilẹ̀ ìyẹn sunday igbòho ẹnu mi gbà
0: ọmọ bíbí
2: ìjẹ̀ni mi.
0: ẹ ṣeun sà
2: o
0: ja fi yun le baba to yasiko
2: e se
0: e se sa e ja e ma jarufin e ma jarufin awon oga wa ti ni ka ma se ni wakati kan abo fun enikeni to ba ti pe sori eto 09063352 a fi se afojudi iro no tori opolopo awon ti won se fe da si iroyin ka won na le lanfani lati wole 09063352 tabi 07 ore hello e karo
2: hello
0: e karo
2: mc rawo
0: baba
2: ko jumo
0: yes sir
2: hello ko lati aro
0: olorun ni o
2: ni jo mi Benjamin lati justice
0: e karo sir
2: hello e ni mo fe pe ni ne ka ti baba wa ejaja baba gidi oba gidi ile yoruba oba fi ye ti yan gudo ma wo o ma fi soro yin se awon ba le yo se yo se je se je se e kan ti baba se ti gugu awon ba to kuna kan compare o so ni baba ye fe ki ile yoruba ko ni lo se waju ni baba ki ile yoruba ko ni lo se waju so awon ba to ku mo be won kan compare baba ati oba ibadan olubadan wa ni kan ibiribi ton se nipa itu abo ni ile yoruba
3: Instagram Jordan 10.
2: I'm sorry, like it's on my one. Once I see you, come on, my dad, you want to come out on street. So, I don't know that my side, they do want to
0: see
2: you. Everyone on university to get graduated. That's what you're going to tell on your
0: buff. On your buff.
2: Tell on your buff. So, I say, that's what you say, you're from a Latin university graduate.
0: Yes, sir. I want to buy you, but
2: hello,
0: Caro.
2: Hello,
0: Caro, sir.
2: Hello, Caro.
0: Yes, sir.
2: Come here, the Latticus.
0: A cabo, Baba.
2: Moki Baba, Jaja. I want you, Bunny Bell, or more, didn't she? What you rebel? I will go soon. Ba ti pe won tin jiji ododo be latojo yi awon ewu awon baba wa oni ma wa pa wa sire won weru fa awon baba wa ni won pada reru fa awon omo wa keyin ni ye be elekeji o ni ti owo ti joba fi kun e lojojumo won bi kun ni abi 100,000 na won ti to lawon yi to important se ni ju on da won soja ton gbe bo awon kekeke ton pe nkurun ti yen
0: ni
2: de Yoruba awon eno important ni yi si 100,000 won wa ma kidi fagba ki won 100,000 naira fun won won so 1 billion ko ka lo to but at least ko gbe pe ni it should be 200 and above so ko ma je yen no ma gbe kiri APC so to wa wa wa nka ye won pa ni awon eyan won losun okay awon ka woro ni awon ore ni kankan pa alabusi ni won ko kura won da
4: Ko je ke ti wa o di fun gbogbo nkan ton lo ni Nigeria. Jordan ama gashi ama gborose.
0: Amen.
4: Mo dupa lowo ni office.
0: Jaja.
4: E to fun Sunday Igboho lowo. Emi o mo ni omi de mo Igboho sugbon. Je ri biri bi ta mi de yi se ni de Nigeria. Abole ama dali lori won o.
0: Amen.
4: Have a coffee tea or ni awon pa wa yoko ko fi kogbon. Kọjúbọ̀ máa ran Igboho lọ́wọ́. Oúnjà kò dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Tá a bá rírú ẹ̀ méjì mẹ́ta lóde ilẹ̀ Yorùbá, àwọn àtọ̀wọ́wìwá wọn ni wọ́n máa yàn wá jẹ ní ilẹ̀ Yorùbá ń bí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn o.
0: Agbonitan. Hello.
2: Hello.
0: I'm
2: Sirawo.
0: Baba.
2: Kidi de.
0: O gbe.
2: Ah, kukuli je gbe la fa fu akitabo se lide. Amara anugba. orúkọ tèmi la yíbẹ̀ ẹ̀dùn bàbá àwòrì lómi sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọ̀jájá lọ fi ṣe kọ́mọkùnrin ṣe níṣẹ̀rẹ́ ẹ̀ kí kábíyèsí ṣe níṣẹ̀rẹ́ ẹ̀ ó yẹ ẹ̀sìn olùbàdàn lè yẹ èmi ń fẹ́ kí gbogbo ọmọ ọba ìkíkù kó wọn ọjà làbòsí ẹgbẹ́ làṣàbà ẹ̀ fún àbòsí sómi òrùpa náà ni ẹjọ́ bá wa sí tọ̀rọ̀ ẹjọ́ máa tìtò ẹ máa ká máa máa tìtò rí owó ká máa ṣe iṣẹ́ inú ẹ̀bí ká máa tìtò rí owó kẹ́mi lè mú ẹlí lọ́bù tán sí kẹ́mi mú sórí owó epo ẹjọ́ máa lè mú ẹlí lílà káyè oyè yé iye adájọ́ òun yẹ oyè ẹjọ́ bá wa sọ̀rọ̀ àkọ́dé tòdí ló ń lò dé sófin wọn kọ́kọ́ wo ìdábòrò ọ̀hún tó jáwé yẹn òun ṣe lílálílá náà ń ṣe kó jẹun jùlọ síbẹ̀ yẹn láwọn lè mọ yìí rẹ mi lókùn náà ń ṣe iṣẹ́ yóò lè gbóná kó ní àwa lóru ìdíjìdí ní kọ́ta kan sọ òru wí iṣẹ́ yóò lè gbóná mọ níbẹ̀ bọ̀.
0: Àmì ẹ ṣe bà mí àwórí bàbá àwórí láti ìtẹ̀lẹ̀ ọ̀tà hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀.
5: Ẹ káàárọ̀.
0: Yes sir.
5: Àwòrúkọ mi ni Olúṣẹ́yẹ láti Adoru.
0: Ẹ káàbọ̀ sọ.
5: Nǹkan tí mo fẹ́ dá sí ni pé àkọ́kọ́ àkí bàbá wa ọ̀jàgbá fún ìgbìyànjú wọn fún ìnáwó wọn. Ìjọba tó wá sí kejì ni pé àwọn bàbá wa ọba tó kù náà kí wọ́n kọ́pì wọn. Bẹ̀rẹ̀ nígbà bá rí ìkùnsínú díẹ̀díẹ̀ láàrin àwọn ajìjàǹgbara yẹn kí àwọn bàbá yẹn pè wọ́n kọ́ dìjọ sọ̀rọ̀ kí gbogbo ọjọ́ máa ṣiṣẹ́ papọ̀ one hand to one hand kí kinní yẹn lè ṣiṣẹ́ papọ̀ torí ẹnì kan gbọ́dọ̀ máa kéle kẹ́nì kan tó máa kẹ́rọ̀ ọlọ́wọ́ ajẹ́ ká borí wọn lágbára ọlọ́run.
0: Bẹ̀rẹ̀
5: ilé ìgbọ́ láti kejì ní tàwọn ọlọ́ba àṣà àbẹ̀ àwọn oní àwọn adájọ́ tó bá mú àwọn bandit tó múlẹ̀ tọ́ọ̀k ìdájọ́ kú fún wọn nǹkan tó máa padà ṣẹlẹ̀ nínú pé àwọn èèyàn máa wá padà sórí ìjọ wújọ ṣiṣẹ́ torí tó bá ti pé bóyá pé ṣe lọ ń dẹ́rùn fún wọn táwọn pààyàn tó bá lọ ń dẹ́rùn fún wọn ìjọ wújọ ṣiṣẹ́ máa tún padà rèé ni.
6: Tí wọ́n yàtọ̀ láti lè ni. Nígbà tí wọ́n ti kọ́kọ́ joyè bá ọmọ mi wà ní òyè. Wọ́n ló kàn máa débẹ̀ ó máa pín owó fún wọn pé wọ́n nídìí owó. Wọn ò ní lè wọ ẹgbẹ́kẹ́gbẹ́. Bàbá yẹn ọ̀dà bóyá torí kó kàwé. Wọ́n ọ̀dà táǹdì gbogbo kan. Kí ló dé sí ìrùwọ̀n wá sípò head of state? It's a different man kọ́lọ́run kó dá ẹ̀mí wọn sí. Gbogbo ibi tó ti mú èèyàn kọ́ lọ́ọ́ máa pọ̀pọ̀ rọ́pò. Káwọn ọba yòókù pọ́n wo kò síbi téèyàn kówó lọ ayé yìí ló mọ. Pọ́n wo sí ẹ̀. So èèyàn jẹ́ bẹ́ẹ̀. Sẹ́rí kejì ni ti àwọn sójà tó ní wọ́n fowó kún. Èmi àti Ghana kan gbé ní 1983. Ó ń sọ pé báwo ni nǹkan ti wá ṣe yàtọ̀ ní Nàìjíríà. Ó láwọn táwọn ń tọ́jú ń dùn ní kọ́ńtì àwọn ni sójà àti tíṣà. Ó ní ó lè yàn máa láìka ti ṣe tíṣà ní ọ̀dọ̀ àwọn torí pé àwọn ni beginning of everybody's life. Ó ní sójà dẹ̀ ni òun ni alábò fún wọn. Àwọn tó lọ ń sùn ní house.
0: Ẹ ṣeun yá mi.
6: Ṣé wọ́n tó owó ajá wọn? Ṣé wọ́n àwọn sójà tó tò ni?
0: Ẹ ṣeun ma.
6: Ẹ̀dọ́ bábí fún un tó bá mọ ní 1.7 million.
0: Ó pọ̀ jù.
6: Sójà ló wọ ẹ̀wò bọ́ ṣe ń ṣe Enugu.
0: Ẹ ṣeun ẹ ṣeun wọ́n yẹ ká.
6: Màá fún un ní 250 ṣé owó ni?
0: Ẹ ṣeun ma. Ẹ ṣe yá mi.
6: Ẹ
0: lọ ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ sà.
2: Ẹ kú sẹ́nà.
0: Ọlọ́run bá wa ṣe orúkọ yàn.
2: Orúkọ mi ni Ọládúnlójú Àkànfẹ́ Ọmọjágun.
0: Láti bò sá.
2: Láti mọ̀ wí.
0: Ẹ káàbọ̀ sá.
2: Oo àkọ́kọ́ ilé tí mo fẹ́ dá sí ni bí bàbá wa ọ̀jájá. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ bá wo ìpìlẹ̀ṣẹ̀ bàbá mi bó ṣe jọba bí wọ́n ti ń fi ọba jẹ náà fi jẹ. Gbogbo àwọn ọba tó kù nìyẹn àwọn ọba àjọba àwọn ọba gọ́vùnà ni wọ́n. Àwọn ọba tí wọn ò ní ló pèbí tí wọn ò ní dúró pèbí. Gbogbo bí a ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n ṣe náà lọ hàn lára bàbá yẹn o. Ọmọ kékeré ni wọ́n ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà ọlọ́run ní báǹkì wọn jẹ́ o. àwọn nìkan lè nílùú pé wọ́n ṣe dáadáa náà àwọn balẹ̀ yorùbá tó wà káàyàn kú ló wà àwòkọ́ṣe wọn wọn à lè mú lọ́bìnrin akẹ́ ilé ayé náà láti náwó ọlọ́bàá níba nàìjíríà jẹ́
0: o. Ami o, ẹ ṣeun bá mi, God bless you sir. 09063352 Abala àgbéyẹ̀wò la wà lórí ọ̀túnúwé ìròyìn ní ìkànnì alálòbáríkà Jordan 105.5 FM. MC Ìràwọ̀ náà ló kọ́ mi. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
7: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mà.
7: Ẹ tí mo fẹ́ dá sí ni.
0: Orúkọ yín àwọn ọ̀dẹ tí ń pè wá.
7: Ẹ ti fún wa lásìkò, ẹ má tún gbàánú ẹ. So ètò ẹ ti ní tàwọn olóṣèlú tí wọ́n ń jà. Báwọn sọ̀rọ̀ sí dájú wọn. Ẹ dúró ṣé àgbà tá a bá lè nà. Èdè pàṣẹ ọ̀rọ̀ ló máa ń nà. Tó bá jẹ́ ọmọ rẹ̀ náà lẹ́nu yẹn á bá tòó tọ̀rọ̀ pé àdájú mi báyìí kọ́ ló yẹ kẹ́ ṣe ṣe báyìí ni kẹ́ ṣe ṣe. Tẹ́lí àwọn ẹlòmíì wọ́n láì eye service. Ìjà tó ń gbẹ́ kejì yẹn ìjà ìjà eye service mo rí sí yẹn ọkọ ṣàlùmọ́ abéèyàn kan sọ̀rọ̀. Ẹni pé ẹ fẹ́ speech kò tẹ́ tó lè béèyàn sọ̀rọ̀ èèyàn pa ṣe àwọn tó máa jẹ́ ẹni tó lè tọ ẹni yẹn tọ́nà. Èyí tí mo fẹ́ fẹ́ dá sí ni ti ọmọ tó kú ọlọ́run má jẹ́ kára rẹ̀ fẹsẹ̀ sí. Tẹ́lí nígbà mi bí ọba gbọ́ síwájú ò bá ṣe lọ èyí máa ń ṣe dá padà sí. But àwọn ọmọ rẹ pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn mo fẹ́ rí òun ló máa sábà ń fa àṣìta ìbọn yẹn. Tọ́lọ́run jẹ́ ká rìn ìjọ tèmi ń pọ̀ mọ́
0: méjì
7: ni mo fẹ́ dá sí ni.
0: Ẹ ṣeun sá, ẹ ṣeun àǹtí mo jínú. 09063352
8: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ bá ń yí rédíò yín lọlẹ̀, ẹ kú ojúmọ́.
8: Mo ti fóònù bí rédíò sá.
0: Ẹ ṣeun.
8: Isaac Ogunṣọlá láti Abẹ́kọ̀lẹ̀.
0: Ẹ káàbọ̀ sá, ẹ bá wa dá sí.
8: Àwọn àwọn olóṣèlú wa náà ni ẹnìkan sọ̀rọ̀ sí ẹ̀kan ẹnì kò sọ̀rọ̀ ẹnìkan. Èrò náà ni nǹkan kan ni wọ́n o. Tá a bá sọ pé alágbèyá lẹ́tẹ̀lé kinní kan, wọ́n bá débi tán ní máa pàdé báyẹn máa wọ̀n pé àwọn àwọn àwọn olóṣèlú kan ẹgbẹ olóṣèlú lòṣèlú ẹ ní títí ẹ kan tó rẹ bẹ sódò náà àmì ẹ tó rẹ bẹ sódò tán rí mú ọlọrun náà ni nàìjíríà náà ló sùn ẹkọ lọ kó gbàgbà wa orí bíbẹkọ orí fọkọ orí bíbẹkọ lóògùn orí fọ nàìjíríà sì máa rọrùn kó fọrí sí kó gbójú gbogbo ẹni tí ìtí kan bá wà lọkàn wọn kán má ṣe irú ẹ mọ kò dáa kí a máa gbẹmí ara ẹ
0: yẹn
8: tó mọ tíráfíkà ìbọn bá àwọn oníbọn wa ń gbogbo ẹ náà máa sọ ibi tí àwọn èèyàn bá ti pọ ẹ máa yìnbọn ní àwọn ọdẹ máa ní kinní kan ọdẹ kọsẹ kan tó bẹrẹ ṣe ìgbà tí ó dé kinní ra ọmọ agbó ọyìn.
0: àwọn amúrọ̀bà ló tiẹ̀ yìnbọn mọ́ ọmọ iléèwé.
8: ẹlòmíín náà máa ṣojú mi tó wàhálà bí owó ẹran ọbẹ̀ ṣe rí mi máa rí pé wà láwọn méjì kejì ọrẹ mo ti sún síwájú torí ààrẹ ẹni tí ò ti ẹ̀rà ló máa fẹ́ san àdúrà wa gbọ́ ìgbẹ́dà òní bàjẹ́
0: o. àmì ẹ ṣeun bàmí isaac ogunṣọlá láti àmì kanlẹ̀ 09063352 Ẹgbẹ́ ẹyin yẹn lọ lẹ o.
9: Ẹgbẹ́ o.
0: Ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀ o.
0: Yes sir.
9: Ẹgbẹ́ tèmi ni àkànbí láti ìyànà pàjà.
0: Ẹ káàbọ̀ sá.
9: Ẹgbẹ́ tèmi ni pé mo dúpẹ́ fún jẹ́wọ́ náà fún ọ̀gá wa ọba Oduwa. Ẹni ìrẹ̀lẹ̀ ẹni àkànbí ọ̀rẹ́ náà jẹ́kẹ́ náà ó gùn fún wa. Oduwa ò ní gbàgbé kò ní gbàgbé kò bàjẹ́ kó tó débẹ̀ lójú ti wọn náà kò tó ní gbàgbé kò ní gbàgbé láéláé. Sẹ́kọ́ndé nígbà ọ̀rọ̀ owó ọlọ́mọ pé gbogbo nǹkan wọ́n lò sọ yóò gbàrọ̀ jọ ẹgbẹ́ bí nǹkan tó wọ́n lù ú kò kẹ̀kẹ́ bá abẹ́jọba kọ́jẹ́ kó rọlẹ̀ àti pé àwọn aráàlú gbọ́ nǹkan à ń ṣe lọ́rọ̀ ara wa pọ̀ jù nǹkan ọjà tí ò yẹ ká ta gbogbo ṣílẹ̀ márùn ká máa tàgbé fọ́ọ̀mù ìwà fọ́ọ̀mù ìgbogbo ọlá yìí pé àǹfààní pé nǹkan wọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ wa a ò ṣe déédéé pa ìràwá agbẹ́jú pọ̀jù fún wa so kìkọ́jà lódìmọ̀ ìfowó wà tó lù ú ṣe o.
0: Àmì o, ìyá bàbá
9: mi. Agbára fún wa o.
0: Ẹ ṣeun àmì o, àmì àtẹ̀yìn náà. Ẹ ṣeun sá, ẹ ṣeun sá, yẹ sá. 09063352 Òfun wo ìwòrìwò wọn bá dìjọ wo gígun ní ogun pétérù sọ́ra rẹ̀ ẹ ló ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀
0: ẹ káàárọ̀
7: ẹ.
0: Oruko yin ati bi te tin pe wa ba wa das.
10: Adeoti lati Agodo Egbe.
0: Egbe e kabo.
10: Yes sir. Se bi gbogbo wa pata awo bi apo. Ko se nka ko waye ko ti bi ta ma ko lo. Eh ka se nti o da ti o mu lu ti o mu alafia bara lu. Ti o beta de wo ta ko pa won si bank lo. E je so case kan a gbomo kan sise. O de ba wa sise. And come and lay with as a whole lay with. Eventually, to go over a cost over, or to not be 4 million. I belong court, I log on my wa, court to die dog, mama, that dog, and a discharge and acquitted. Oh, they have considered for a day, oh, daddy, oh, cope, oh, daddy. You a dog would have one that dog one da. You a dog would not da. Come off the world on see. After the dinner, your daddy, see them go no, your daddy, say, oh, my friend. Eh? Ko lo ba ko sa won asaju wa ninu o
0: mi o e se
10: ko ba asaju won ko ba ko si won ninu o ko saju ko ko ko ko won awon mekun ninu o re lori go sabi re do
0: ko da je jordan
10: eh amari imba
0: e se o yes ma jordan fm 105.5 fm hello caro
11: ẹlẹ karan
0: ẹyí rédíò yín lọlẹ kojúmọ
11: ẹ karan sọ ẹ sì ra ọ
0: yọba a ń gbọ yín orúkọ yín àti bíi tẹ ti ń pè hello oh nẹẹtì ni ò wọkì o ìṣá wa hello ẹ karan ẹyí rédíò yín lọlẹ tàbí kẹ pa
12: ẹ karan
0: yes sir
12: ẹ kó ètò
0: yes sir
12: ó ní fara ni yín o
0: àmì sà.
12: Nigeria Olofane to.
0: Ami o.
12: Dada de Olofane jo ta ku be o.
0: Ami o.
12: Nte mi fe so ni ji pe e dokun oro won awon so oro kan no radio. O ya no radio na ni npa o ye po. Ba won yen se n call on le. Se pe phone o le lan. E ko ba ni so fa won iyan. Won ye ma bo ko du ma gbe call lori
0: ni le. Ni bi ton tin tepo ko da.
12: Ẹnbí wọn ti ń tepo bẹ́ẹ̀ làwọn iléepo yẹn náà wọn náà wọn máa ń mọ ọ̀kadà tí ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn tepo bẹ́ẹ̀ ó lè lana oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ọlọ́run ẹ̀já mọ̀ ní rẹ ṣé o.
0: Àmì ẹṣeun ojúlá alákan fi ń ṣọrí wọn ni a máa gbé òótọ́ ni kò di ìgbà tí wọ́n bá sọ fún wa ohun tí ò da ò da kódà àwọn iléepo náà máa fi àwọn àmì yẹn síbẹ̀ wípé a kò gbọdọ̀ gba ìpè ní iléepo ibi tán ti ń tepo bẹ́ẹ̀ ọ̀kadà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń tepo náà ẹ má nà nọ́ọ̀sù sínú táǹkì rẹ̀ ó léwu díẹ̀ lè kan sórí plọ́ọ̀gù ọlọ́run ìjà rí wàhálà o ẹ̀lú ẹ̀ káàárọ̀.
13: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ sá
0: o. Ẹ̀ káàárọ̀ ma.
13: Ẹ kú iṣẹ́.
0: Ẹ sà
13: ẹ kú iṣẹ́ sà. Adé Nìkẹ́ ló ń sọ̀rọ̀.
14: FM Lagos. Listen on the go at www.
0: Láti bò mọ́.
13: Láti ìyànà ọba.
14: W dot Jordan 105 FM.
13: Ìwé àwọn ọmọkùnrin kan ló pa iná ọ̀pọ̀ jù. Àwọn fúnra wọn iṣẹ́ tó ń ṣe lábẹ́lẹ̀ ọlọ́run ló yé. Bẹ̀rẹ̀ tí mo mọ̀ dájú pé oníkálukú á di ẹ̀ṣẹ̀ ọwọ́ ẹ̀. Ó bá bọ̀ sá.
0: Ẹ ṣeun màmí. Ẹ ṣeun láti ìyànà ọba. Mrs. Adenike. Hello. Ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀. Ẹ kú ojúmọ́ o. Yes ma, a gbọ́ yín dáadáa. Ma. Ojú òpó yìí ò dá tàbí kẹ́ kó bi rédíò ó ṣe ṣe kó jẹ́ pé rédíò yìí ẹ̀rí ò jẹ́ ká gbọ́ yìí bi. Hello. Ẹ káàárọ̀. Ẹ yí rédíò yìí yẹn lọlẹ̀.
15: Àbúrò ti pa.
0: Ẹ ṣeun.

0: you got to do.
1: Kò ní tú gbogbo àwọn tó bá wá fẹ́ bàjẹ́ àṣírí wọn mọ̀ tú lágbára ọlọ́run nígbà tí nàìjíríà bá dùn àtẹ̀mí àtẹ̀yìn àní gbẹ̀yìn ojú wa náà ni ó ṣe àjọ ń tún ṣe ni atúnlù ṣe ní iléeṣẹ́ jordan 105.5 fm kí orílẹ̀-èdè nàìjíríà kí ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo lẹ káàárọ̀ òjíire kó tò náà ní iṣẹ́ tiwa lágbára ọlọ́run ọba mẹdùmarè òkèkè lẹ́múru sí òkèkè náà láà máa lọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ti pè wá inú ò ní tán lọ́wọ́ gbogbo yín eré gbogbo tún di lówùúrọ̀ ọ̀la lágbára ọlọ́run tátù láǹfààní láti pàdé lórí ọ̀tún inú ìwé ìròyìn èmi tí tòótọ́ ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ peter olaniya àti razak adéjáde tán mojú ẹ̀rọ fún mi láàárọ̀ yìí mc rawo ìdè àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ babẹ̀ ló kọ mo yọ ọlọ́run bàmí sáǹsì eré gbogbo dáárọ̀ ọ̀la ẹ káàárọ̀

0: Oba kan be nu bibeli. Oba yen emi kan ma wa ma dalamu. Sugbon nipa fifi owo sere lara mu elo. A si ma je ki emi be. Ko mo dagbere. E ma fokan ba mi bo lori eto leni tori pe e ri ogbon kan tabi ju be loko lori eto leni. Emi Olorun nbe. Emi besebubu emi esu besebubu orisa ikroni emi e na nbe hey e wa ma ba mi fokan ma to lo die die bi se ma mu lawe lawe ni ti ni be mi Olorun ba ti wa emi ti bi na wa e gbo emi a ma lo wonu church now be ni awon church kan wa emi o ma lo won awon church kan wa won ma so so tele awon church kan wa iran ni won ma ri o fe wopo laarin awon ijo alaso fufu emi nbe nbe emi o ma lo won be an gba ti won ba nse isoji won ba npatewo o bo ba nse isoji abi nkankan emi o ma lo won e de o emi ti ri ri nibi ti won ti se la ila ila la la ila lita jud te mi si bere ni lo won bi n ba ni ina njo lori emi eni lo gberu re wa mo ti ri ri daada bẹẹni to ma se lai lai yen ti won ba se de awon pele kan hey emi o bere si ni lo won e ma gbo ohun eniyan aja toju ta to ku lo ba won to ku ba se lai la ila la e gbo ti a lo soke lai la ila la emi nu e ma gbo ma awon kan ni awon kan ni yo wa o wa ninu imisi ti ilanu muslimi nu ilanu islam ti mo ti riri daada awon olorisa na emi a ma lo won mo la nfani mo ma lo si lu olominira bene daada awon osa kan wa ti won ma nse lohun yen won pe kan ni toran won pe kan ni atenga won ni mo daada won pe kan ni toran won pe kan ni atenga seri ti won pe ni atenga yen bi church ni won se ma nse emi a ma lo won pupo nibe awon olosun osuse ngese loya ayun emi a ma lo awon olosun na mo wa school bi kan mo lo se mc fun won ko ya lei la mo yen shoju le mi lo won ni mo le wa wa mo won de nfe mi sere won sere olosun yeye kini kan ko sinu esin to fe le ma si emi nibe awon church ti won ni emi ki lu awon be mi ba ke lu mi mo le be ba ni a conversion ni won fi si bi halen won gbe lo won lo hala da mi le lori o tan sugbon ba ba nso nipa emi olorun e ma foko ba mi bo daada o hey emi olorun be emi ikeji na o wa o si wa daada mo ni bi emi olorun ti wa be ni emi keji na wa o abajo ti bibeli se soro kan ninu we joanu kini ori ikerin ese kini oni e ma se gba gbogbo emi gbo o sugbon e dan gbogbo emi wo se yin dan emi wo sa hey ye kolorun ma so wa ni iwe peteru keji ori keji ese kini ohun o sa isoro kan oni sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke ni o ti wa laarin yin awon eni ti yo ma yo yo mu adamu egbe wo nu yin wa won mu adamu egbe wa ani ti yo se oluwa ti o ran ti o se oluwa ti o ran won bo si ma mu iparun wa yara kankan wa sori awon ara won hey bi won ba ti wa laarin wa bo ba ti wa lagbo bi kan iparun
1: good music advice
0: ni won ma mu wa o e ma fokan ba mi bo o
2: awesome talk everyday
0: egbo se emi olorun ti won pe ra won ni pastor afa ti won pe ra won ni fa aboni segun se emi olorun na ni to fi di wi pe won ma wa koto se emi olorun na ni lo won ti won ma lo jibiti se emi olorun na ni lo won ti won ma mu para abajo ti enikan ni bi ohun ba ti mo ti emi ki ba le ohun oke se emi olorun lori ko ma wa koto fun agbegbe re aimoye n to pe ra re ni pastor ni bi ise ibi iṣẹ́ tó ti pera rẹ̀ ní pásítọ̀ yìí kí n má tọ̀ yín jẹ́ níbẹ̀ àìmọye ẹlòmíì tó jẹ́ pé ó ti jẹ́ kó pàdánù iṣẹ́ rẹ̀ sẹ́mi ọlọ́run náà nìyẹn ṣá sẹ́mi ọlọ́run náà lóní nínú ọ́fíìsì yín tẹ́ẹ̀tì lẹ́nu gbàdúrà tẹ́ẹ̀tì ń ṣọ́nà ṣọ́ nǹkan fáwọn èèyàn ibẹ̀ náà lẹ́ ti mú wọn mẹ́yìn ẹ wo mi ò mọ̀ pé wà nù bíbélì ẹnu ránṣẹ́ ọlọ́run náà mo ti gbọ́ rí. Ó ní ẹwo àṣìṣe kan tó bá ti wà àmàmà wò náà ni ẹlọ́wọ̀ nǹkan tó wà ní ìwé Isaiah orí kẹrin ẹsẹ̀ kínní ìyẹn ní àti ní ọjọ́ náà obìnrin méje yóò dì mọ́ ọkùnrin kan àwòjẹ oúnjẹ. Ó ní ẹwo ọba wà bí ó bá ní girlfriend láyé èsì ó ló tan ara rẹ̀ jẹ ni. Ẹ máa gbọ́ o, ṣé èmi ọlọ́run náà nìyẹn? Lórí kẹ máa mú ọkẹ máa pa wọ́n jẹ bí ẹ̀pà. Ìyé agbẹjọ́ orin ẹlẹ́sìn náà kan nú àwọn kìrìsìtẹ́nì sọ pé ìgbà ìkẹyìn náà sì dé, Kristi Jésù yóò padà wá láti wá ṣe dájọ́ ayé. Ikú rẹ lórí àgbélébú ẹ̀jẹ̀ àti omi tó ń ṣan kúrò nínú ìhà mímọ́ rẹ̀. Níbi kan tún ni àwọn tó kú fọ̀rọ̀ Kristi, àwọn tó ru àgbélébú rẹ̀, wọ́n jí pẹ̀lú ògo ńlá, a ó wọ̀ wọ́n láṣọ ògo, a ó dé wọn ládé wúrà, màrìwò pẹ́ lọ́wọ́ wọn, wọ́n ó fòpàdé Kristi wọn. Mélòó nínú ẹ̀yin tẹlẹ́mì ń lò yín yìí lẹ́fò pàdé Kristi yín? Ẹ máa gbọ́ o, àìmọye àwọn ẹlòmíì tó jẹ́ nítorí àwọn náà fẹ́ máa ṣe mírákù, wọ́n lọ wá agbára. Wọ́n lọ wá agbára nígbà tí wọ́n fún wọn ní agbára yẹn tán, wọ́n mi dénú ìjọ a máa ṣiṣẹ́. Àbájọ Bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ó wá ní orúkọ mi, ó ní ẹ̀wò lórúkọ òun kọ́ ni wọ́n wá o. Kristi ló sọ bẹ́ẹ̀, kọ́lọ́hún ṣàánú wa ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá rí wọn, wọ́n ti ní ríǹgì kan tí wọ́n máa ń lò, ó wà lọ́wọ́ wọn. Wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ ẹ̀, wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ìyanu, tó bá ti fi ríǹgì yẹn kọyàn báyìí, ó ti lọ. Ẹ ṣe kúkú fi agbótẹ́ wà lẹ̀ kẹ lọ síbi tí ìgbàgbọ́ yín wà. Ẹ̀sìn ó yàtọ̀ sí ìgbàgbọ́, mo ti sọ fún wa lórí ètò yìí rí o. Bó o bá lò ń ṣẹ̀sìn, ìgbàgbọ́ rẹ ó lè yàtọ̀ sí ẹ̀sìn tó ń ṣe. Kúkú lọ èwo ni wípé kan ni sà Jésù kọ sí mi wípé ẹ gbìyànjú ní gbogbo ọ̀nà, ẹ máa nídìí ẹja àrọ̀ ẹ̀kan, a máa fi borí fún yín. Ẹ kúkú fi wálẹ̀, ẹ kúkú lọ ṣọ̀ṣun ká mẹ̀ pé ọlọ́sùn ní orílẹ̀ ẹ̀ máa bọ̀ fáwọn èèyàn. Ẹ wo kọ́lọ́hún ó gbà wá ni o, wọ́n ní ríǹgì tí wọ́n ń lò. Kódà àwọn kan wà nínú ẹgbẹ́ tó jẹ́ pé ó nírú irun tí wọ́n máa ń gẹ̀. Ẹ má fọ̀rọ̀ mi lénìí, ẹ má fi bínú sí mi o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe ni. Ẹ wo kí oníkálukú bọ́ sí ìpabi tó wà, bó bá jẹ́ pé ìlànà ìṣẹ̀ṣe ló fẹ́ wà, wà níbẹ̀ wá máa rí ti ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni èèyàn ni ó bí jẹ àfi sùúrù lọ́nà atan sí àgbára. Bẹ́ẹ̀ ni ó ń ṣe tiẹ̀, ọlọ́run sì ń gbà fún. Èwo ni wípé ọ̀tọ̀ ni nǹkan tá a wá sọ́dọ̀ yín, ọ̀tọ̀ lóru tá a máa bá lọ́dọ̀ yín. Ẹ̀mí náà ni o, ṣẹ́mi náà ní lò wọ́n. Àwọn kan wọ́n ní airport tó máa ń gẹ̀, ó nírú irun tí wọ́n máa ń gẹ̀ lọ́dọ̀ tiwọn. Tó bá ti gẹrú irun yìí, ibẹ̀ náà orí irun yìí náà lè máa wà pẹ̀lú wọn. Ṣẹ́mi náà ní ṣá kọ́lọ́hún ó ṣàánú wa ni o. Mo mọ̀ ẹ gbọ́ ẹyẹ ńdátòmìnà bàbá wa kan sọ̀rọ̀ kan mo rántí ẹ ń sọ̀rọ̀ yẹn lórí ètò yìí, ṣùgbọ́n ẹjẹ́ ń dátọ̀ mi náà. Mi ò tí kúrò lórí ẹ, orí ẹ̀ náà ni mo ṣì wà. Mo fẹ́ fọ́ kó mọ́ díẹ̀ dáadáa kó tó di pé máa bọ́ sí apala kejì láàárọ̀ yìí. Orí ètò jáwọ́ níkà náà la wà pẹ̀lá gbọ́lọ̀ bí ọ̀jẹ̀ dẹ̀ndẹ̀ bí àgbà ọbẹ̀ ògbà ẹrù japa tí ò péjò àníhun tọ́lọ́hun òní àjókòótó àgbà ṣe é pè ránṣẹ́ ṣe é bẹ̀ lọ́wọ́ ẹ̀ òkè kí ò pọ́jọ́ o ariwo òpòṣù ẹ kù kalẹ̀ o. Lórí ètò jáwọ́ níkà jáwọ́ ń bẹ̀ la wà ní ìkànnì Jordan 105.5 FM. Mo ń bọ̀ o, mi ò tí.

emi se pataki lara awon eyan o emi se pataki lara awon eda bi emi olorun ba ti dagbere fe eyan o ti do ohun elu ti ko wulo mo abajori awon lesi kan ni arakunrin arabirin so ti gbemi mimo bi lai si emi ofo le niyan bere jesu yo fun won melo lo tun bere lowo olorun ki se pastor nikan o opolopo awon woli won ti lo ran ran fokona elomi te ba ri suit e bayi afi bi pe boya gator si menu suit e le fi re kan na yo go si suit won wa godani won wa bibeli won ma rin kiri adugbo won ma rin ran si yan emi oni ko da o sugbon melo ninu yin lemi olorun be ninu re emi olorun a ma ya nu alagan ngba mi ti aladan yo so fun yin pe eleyi ni e se tohun ni e se be ba se yo bo si ko se n tolorun o le lo be ni abajo ti enikan ni eh nigba kan ah accident kan sele so hun pe ai gboran tohun ni pe pe wo te ba ri ese hun tohun ori dada yi ohun lo si ile awon alagbere ni ohun lo hotel gba tohun do hotel tohun setan eni tohun ba lajo sepo mo ju ojo keji lo so fun pe ah esa e ma e ba de ma lo si travel yen o wa ni kilode o ni a esa ewu wa lona ohun wo wi pe to idi to biyan se so fun pe ko ma lo ni wi pe o ti mo pe to n ba ti lo ni gbogbo ona wi pe owo ise to n fe gba o ti din niyan that is to n ba ji sun jo keji o ni be lo n foju si ohun de mu ese lerin ajo yi ohun lo lona taya waju moto ohun o fo enu taya fo yi lo n wa to fi di pe wa la sele wàhálà wo ló ṣẹlẹ̀ onímọ́tò òun gbókìtì ní ìgbà mẹ́ta oníbíyì ni wàhálà ti dé o kò sẹ́ni tọ́lọ́run lè lò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n láwọn ń gorí òkè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní ẹ̀mí ọlọ́run lò àwọn yìí ṣẹ́mi ọlọ́run ní sá àbí ẹ̀mí míì nítorí àti gbagbára nítorí àti máa ṣe mírákù ò lọ gbagbára adájọ́ bàbá wa kan ani daddy daddy wo pastor church yen ogbona pastor samade yeye pastor church yen ogbona daddy ani awon o sick de bi pa awon agbona o awon o sick de bi pa awon sugbon igbagbo re lo ma mu wa to ti gbadura temi olorun yo si se fun o iyen niyan e ai mo ye lomi emi kan o lo yo ma shake bayi ni yo ma shake to su shake sosi emi na ni won pe o iru emi wo ni nlo eyin e wo daada o opolopo ile ni won ti fi fake prophecy iran adada modi lo ti fi daru be ni mo so fun yin ai mo yele lo ti fi daru abi leyin to bi ni bi mo meta fun yan te para wa nso fun wi pe iyawo re konu mo leyin wa nigba to fe fe e ti gbo ṣé ó lẹ̀tọ̀ kí ọ̀dọ́ kó lọ bèrè lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run kan àbí wòlíì wípé dáàdì ẹ bá mi praise sáwọn orúkọ ẹ ẹ wò fẹ́ẹ́ bá mi praise kẹ bá mi mọ́kọ nínú wọn ó ṣe mórúkọ mẹ́ta wá ẹ yẹ kọ́ lọ́ọ̀mù wà tó o bá ti mórúkọ wá mẹ́ta wá o ti dọ̀bì kì í ṣe double date gan o ti ń triple date nìyẹn àìmọye obìnrin ti ń sọ fọkùnrin pé mi ṣe wáyé mi kì í double date rọ ni o ń triple date on triple date to wa ti triple date un wahala ni e ma fokan ba mi bo tori pe oni bi ti mo nlo lori eto ile ni o ti triple date wo wa lo bere daddy e ba mi praise oruko yi daddy to ti ni interest ninu e tele ri a wa so pe eleyi o da o be obirin mi ti wa lenu pe lohun ti yan fun de ni ibo mi won ani olalari ni o olalari se aye si won ni aye igba kan lo je ti eyan ba sun loru yo jeun loju orun e gbo eyan mele lo tun jeun loju orun mo ah o nje ti won won fun yan lo nje loju orun je mo o aye igba kan won ni eh to ba ti jeun loju orun wa lo wa eh omi agbon to ba ti lo mi agbon yen wa da sinu cup o ni sam to ma ka si o si sise sugbon aye esin won pada fun yan loju ah aye igba kan won kan ma jeun loju orun eran gidi won je aje yo baba ji laaro bayi ebi o tun pa won mo aye esin ko ri be mo o chef kan ba mi bo sha ai moye fake prophecy o ti dani ajo igbesi aye ati igbeyawo elomi iru won de so pe olorun lo awon hey won fi emi buruku emi ti won ni won fi gbowo lo awon eyan oya mo ti wa asutan iwo to ba fe sori re dide eyi te ba ni 100,000 e jade eyi te ba ni 50,000 e jade 10,000 e jade be awon eyan si se awon to se lanoda mo ran ti ilu kan
ti won ti lo si soji kan gba kan ti iranse olorun kan to si soji nbe o gba moto o gba television o gba fridge tawon eyan lo donate fun to ko fun elomi to gbe moto le de ni aye ori bo se ye ko ri mo aye re baje papapata ni hey se mi olorun na si ni sagbara olorun na si ni ohun ti won ma so ni pe owo ni down si ohun gbogbo owo ni keke irere eje ki irere ma gun keke mo ẹni kan sọ fún wa pé jésù pé jésù náà gbowó ngbà yẹn owó kí ló ń kó fún júdásì òótọ́ mo gbà ó ní jésù ó lọ gbowó lẹ́nu ẹja òótọ́ ó ní jésù ó gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ó gba kẹ́tẹ́kẹ́tẹ́ mo ní òótọ́ ṣùgbọ́n ṣé bí jésù ṣe ń ṣe àkiriṣoyè oníṣẹ́ ìyanu ṣé bó ṣe ń ṣe rèé òkú mélòó ló ti jí dìde àárọ̀ mélòó ló ti gbé dìde abuké mélòó ló ti gbé dìde ọjọ́ ìdájọ́ gọ̀ǹgọ̀ aṣọ èmi ò lẹ́mi ọlọ́run ò sí o mi ò ní ẹ̀mí mímọ́ ò sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ ń lò yìí mélòó nínú rẹ̀ ni ẹ̀mí ọlọ́run ẹ̀gbọ́ wọ́n ń sin ọlọ́run pẹ̀lú mámónì ṣé ọlọ́run náà lẹ ṣe ń sìn ṣá tẹ́ ń sìn pẹ̀lú mámónì bí èèyàn bá wá sọ́dọ̀ yín wọ́n wá ṣe ìdánrawò wọ́n wá ṣe wíwò nǹkan ọ̀tọ̀ lohun tẹ́ sọ fún wọn ọ̀ẹ̀mọyẹ lòmíì tó jẹ́ nítorí àti máa ríran àti máa fáwọn èèyàn ní prophecy ó lọ wẹjú nígbà tó lọ wẹjú bẹ́ẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ gbogbo ohun tẹ́ ẹ ní níṣòro yóò máa wo kedere nínú yé báyìí ni tí ó sì máa sọ fún yín ẹ̀yin náà yá gbàgbọ́ látara wọn ẹ gbàgbọ́ ṣẹ́mi ọlọ́run sì ni ṣá àbájọ ó ní kì í ṣe lórúkọ òun ni wọ́n ti wá o ó ní torí wípé wọn ì ṣe ti àgbò tòun ẹ jẹ́ ń pàwédé lábala ti bẹ̀yẹ lénìí ṣùgbọ́n fi ṣòdíwọ̀n ayé yìí o ẹ̀mí ṣẹ́mi ọlọ́run ló ń lò wọ àìmọye ẹlòmíì tí ò ní church tẹ̀mí ọlọ́run sì wà nínú ẹ̀ tó bá fún yín prophecy débẹ̀dé ibẹ̀ ni débẹ̀dé bẹ́ẹ̀ ń sìn ni ẹ gbọ́ mo mọ ṣọ́ọ̀ṣì kan ní mòwe ní ìbàfò ìbàfò ló wà ìjọ CIBC ṣọ́ọ̀ṣì hun obìnrin lónìí bẹ́ẹ̀ bá débẹ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn ẹni tí bọ́bẹ́ ṣe àjọ̀dún mọ́mí a ní iṣẹ́ tóun ti ń ṣe tẹ́lẹ̀ rí ibẹ̀ ni ó yọ owó tó wo fi bọ́ ẹ̀yìn ènìyàn wọ́n ti pè wá síbẹ̀ ní dáadáa bẹ́ẹ̀ ni ìjọba bá sam adéyẹyẹ bàbá orí òkè tú sílẹ̀ bó o bá débẹ̀ bẹ́ẹ̀ ni kí ni mo ṣe nígbẹ̀ ó ṣẹ̀sìn ni ó máa lọ lé ni kì í ṣe tipátipá pé oyé ẹmú 1000 jáde rárá o ò lọ sájọ̀dún wọn gan lásán gan bàbá gan fúnra rẹ̀ yóò tún fẹ́lòmí lówó ọkọ̀ yóò fẹ́lòmí lówó mọ́tò padà sílé àwọn ìta ń sọ nìyẹn èyí tó jẹ́ tàpá ọ̀dọ̀ ti yín báwo lẹ ṣe ń ṣe é ìbá ṣe rere ìbá ṣe ibi èrè iṣẹ́ rẹ ni ìwọ yóò gbà o ẹ jẹ́ ń ka bíbélì kí fi káàdì ẹ̀ lẹ̀ ìwé Jòhánù kínní orí ìkejì ẹ o ṣe tí nǹkan ní ń kà o ẹjẹ́ ń ka 18 àbí lọ ìwé Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ 18 yẹn náà ní ń kà ó ní ẹ̀yàn ọmọ mi ìgbà ìkẹyìn ní èyí bí èyí ti gbọ́ pé aṣòdì tí kristi ń bọ̀ wá àní nísinsìnyí aṣòdì tí kristi púpọ̀ ní ń bẹ nípa èyí tí àwa ó fi mọ̀ pé ìgbà ìkẹyìn ní èyí ìgbà ìkẹyìn náà ti dé o kristi jésù yóò padà wá láti wá ṣe ìdájọ́ ayé ikú ẹ̀ lórí àgbélébù ẹ̀gẹ̀ àti omi tó ń ṣàn kúrò nínú ìhà rẹ̀ kò ní lọ lórí asán o ẹ̀mí tí ń lò yín irú ẹ̀mí wo ni ẹ má ṣòpò sàsí mi ẹ lọ yẹra yín wò tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀mí tẹ́ ń lò kò bá ìsìn yín mu ẹgbẹ́ ẹ̀mí yín lọ sínú ìsìn tẹ́ ẹ wà kẹ́ ẹ lọ máa ṣe lọ́hùn-ún nítorí wípé ìwọ lẹ̀ ń jẹ ẹ̀rù yọ mí bá bí mo rántí ọjọ́ àti ìrọ̀nù o ẹ̀rù yọ mí bá bí mo rántí ọjọ́ àti ìrọ̀rùn ẹgbẹ́ máa lọ kọngẹrẹ jẹjẹ lọkọ mi ó gbò kọngẹrẹ jẹjẹ làdá mi ó gbò mo mọ o ẹgbẹ́ nókè lọ kì í dé kí wá múyin lọ sí abala láti máa wà ohun tó ṣẹlẹ̀ láwùjọ wa jáwọ́ níkà jáwọ́ ń bẹ̀rẹ̀ tó pẹ̀lú agbólóhùn bí ọ̀jẹ̀ dẹ̀ndẹ̀ bí àgbà ọbẹ̀ òbẹ̀rùjà pàǹtí ò péjò àǹtí kò ṣubú ó ń lọ síwájú ni kì í ṣe gbogbo ohun dáadáa tó ń ṣẹlẹ̀ láà máa sọ ní bá tó èso ìdí testimony tẹ̀mí gọ́jú testimony lọ́tọ̀ torí pé ohun tí ọ̀tá rò pọ̀ ọlọ́run ò lè ṣe ọlọ́run ti ṣe o mo ń bọ̀ mi ò tí ì

0: káàbọ̀ padà látọjú ọjà níbi tí a ti láǹfààní láti gbé ìgbólówó ọjà àti kéde yín wá sórí ètò wa. Ẹ má gbàgbé nípa iléeṣẹ́ Shefa Homeson Properties tí wọ́n bá ní ralẹ̀, tí wọ́n bá ní talẹ̀, tí wọ́n bá ní kọ́lé, tí wọ́n bá ní mójútó ilé kíkọ́. Ẹ wo mo tún máa mẹ́nu bà wọ́n sí dáadáa, ètò jẹ́ pé ẹ lè mọ̀ pé òótọ́ ó wà nínú òótọ́. Èmi báwọn hèrà rárá o, débi pé máa hèrà tí ò lọ́mọnú rárá. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n máa ń ṣe bẹ́bẹ́, wọ́n ń ṣe bẹ́bẹ́ pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀, pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Mójú ìlú ìlọ́gọ ẹnu o, mo dẹ̀ gbàgbọ́ wípé dáadáa tẹ́ ń ṣe dáadáa náà yóò máa bá yín lágbára lọ́wọ́ ọba Láwùràbí. Ẹ máa ṣe o, ẹ máa tẹ̀síwájú. O kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn alàgbàbọ̀dé ọ̀jájú ni kò ní bàjẹ́ o, kò ní dàrú mọ́ yín lọ́wọ́ lágbára lọ́wọ́ ọba Láwùràbí. Àmì o, àṣẹ Ìdùmàrè. Ẹ̀yin So Safe Corps lábẹ́ kọ̀mándà yín Dr. Gonzalo èèyàn TM News, èèyàn Temis Media, èèyàn làwọn ohun èèyàn ni wọ́n. So Safe Corps ojúlá alákànfẹ́ ń ṣọ́rí lọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni, kódà àwọn gan làbá máa pè ní ìrú kìnìún torí tí wọ́n yòrò ẹkùn lọ. So Safe wọn ní ìtẹ̀lé ọ̀tà níjọ Sunday tó kọjá lọ yìí, wọ́n mú ọmọkùnrin kan, wọ́n mú. Báwo ni wọ́n ṣe mú? Dédé ni wọ́n dédé bẹ̀rẹ̀ sí ní kẹ́fí wípé wọ́n ń digun jalè mì kan. Ọwọ́ bàbá Túndé Àyìnlá kò wọ 30 years. Ọwọ́ bá bàbá Túndé Àyìnlá ní ìtẹ̀lé ọ̀tà níjọ Sunday ní nǹkan bí aago kan òru ni wọ́n mú. Bóyá òun nìkan ló wá o, bóyá ọ̀pọ̀ tí wọ́n wá, ṣùgbọ́n wọ́n bá òun nínú wọn. Nígbà tí wọ́n máa mú, wọ́n bá local pistol lọ́wọ́ ẹ̀, local, wọ́n bá local ẹ̀mẹ́ tí bá sọ pé English ìbọn ìléwọ́ tòyìnbó nìyẹn, tí bá ti ní local ìbọn ìléwọ́ tìbílẹ̀ nìyẹn. Wọ́n bá lọ́wọ́ ẹ̀, àwọn So Safe ló mú, ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ti hand over rẹ̀ fún àwọn ọlọ́pàá. Ó ti wà nílé wéran, ó ti lọ ń jẹ wéran níbẹ̀. Slang kan nìyẹn gbà yẹn, ó ti lọ ń jẹ wéran níbẹ̀. Kọ́lọ́hún ṣàánú wa ni. Ẹ wo, ẹ jẹ́ máa ṣe kudos. Kudos ni kì í ṣe kudus. Ẹ jẹ́ máa ṣe kudos fún àwọn jagunjagun ilẹ̀ wa. Ẹ̀yin jagunjagun, ẹ ṣe o, kò ní bàjẹ́. Ẹ̀yin ti Lágbájá Cantonment ní Ìkẹjà, kò ní bàjẹ́ o. O ti Mora, ẹ kú iṣẹ́ takuntakun, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́rí tí wọ́n ń wọ aṣọ sójà, wọn ò ṣe sójà o. Ẹlòmíì tẹ́rí tó wọ aṣọ sójà, kì í ṣe sójà. Èmi ti rí téèyàn ní sójà lòun tó dẹ̀ ń lọ lọ́nà, ó wọ aṣọ sójà lóòótọ́. Ó dé fìlà, àwọn fìlókùn tí wọ́n máa ń dé fà sí àgbọn yẹn, ó dẹ̀ wọ slippers. O ní ẹ bá rí sójà kó wọ slippers láyé rí lórí uniform. Kódà kó jẹ́ pé ṣòkòtò lásán lówọ̀, kò ní wọ slippers. Páàmù lọkùnrin wọ̀ ní ọmọ ní eléyìí ṣe sójà. Àìmọye wọn bí nǹkan bá wá ṣẹlẹ̀, wọ́n máa ní àwọn sójà ni. Sójà kọ́ o, ọ̀pọ̀lọpọ̀ kàńdá. Ó wà nu iṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ náà, ó wà nu iṣẹ́ custom. Àìmọye ọlọ́pàá, wọ́n mú wọn ti àwọn designer, wọ́n ṣe, wọ́n ránṣọ wọn, wọ́n kó kinní sí, wọ́n kó ránkì sí wọn lọ́rùn. Abájọ ikọ́ ó gbé ránkì ọlọ́pàá, ṣé wọ́n ní gun one star ni àbí kinní ìgbà náà? Ó gbé nígbà tó máa dé police station, ó bá ó sì wọn ń bẹ̀, ó bó sì ń charge yẹn dúró. Ẹni tí ó wọṣọ yìí lọ sí station ká ní pé ó wà ní 9, mo kàn ṣe bẹ́ẹ̀ ní 9. Ẹni tó wá bá ìyẹn wà ní 3, ó wá ń bẹ́rí fún ìyẹn yẹn. Ṣé lè dẹ̀ jọ ọlọ́pàá ṣá? Confirm lọ tí mo sọ fún yìí. Wọ́n bá ra mú which rank be your rank? Bàtáṣì ni máa tú. Ó ní bàbá òun ti kú pé ránkì bàbá òun lòun wọ̀. Àìmọye wọn tí wọ́n bẹ́ ń gbòòrò kọ́lọ́hún mọ̀ ṣọ́ wa ni o. Mo kí ẹ̀yin sójà ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ lórí bí ẹ ṣe mú ìwé. Ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà kan. Nọ́mbà náà ni wípé tí ẹ bá rí wípé wọ́n péjọ àwọn èèyàn kan nu ẹnìkan, wọ́n fẹ́ nà ní ànàpá. Ẹ tọ́ ìkẹrẹ.
1: Listen now and turn up.
0: Kí wẹ́n nìyẹn? Kí ni kò ṣẹlẹ̀ sí ẹnìkan?
2: Social media: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM.
0: Ní ọdún bíi mélòó sẹ́yìn, mò ń ṣètò yìí ní rédíò kan ní Abẹ́òkúta ńgbà yẹn. Rédíò yẹn wà ní ìyànà mọ́ṣúárì, ìyẹn wà yà sọ́nà kan tó lọ lẹ́sìpẹ̀tì, ọ̀nà yẹn náà lọ sọ́nà Ìbàdàn. radio yen be leyin ile ise television ipile ogun
2: Instagram Jordan 104
0: ni won mejo kan ba mi wi pe
2: FFM Lagos listen
0: omo birin kan o n date omokunrin meji awon meji eji kan mo kan ikan mo kan ti omo ikeji yen o wa ri po nbo lati so oru o wa pariwo le ni lori o le to pariwo le lori awon adugbo to ro pe o le ni lo to won na ni anopa nigba to na ni anopa omo birin yen lo pada wa fejo sun wi pe omokunrin to je ki won na omokunrin boyfriend ohun pa yi pe ohun tin so fun po won o se mo sugbon si nda ohun laamu wi pe o so fun ohun wi pe se be o si nri lo se npe ngba ta ma wa di looto omokunrin yen ni o won na omokunrin yi pa latari pe o pariwo le lori koda won se da petrol si pe won o sun ki o to di pe awon abalagba debe amo gba to ma gbe dele iwosan ele ele wure ti tu jungle justice e ka ya fun omokunrin kan re o won na pa nile eko ifafiti kan tori iphone won si ni ko je iphone ko lohun o saanu wa ni e wo ere asapajude ko ti bi to n gbe ni lo won ni koro aye soju gbangba orun lo wa ni koro o omobirin kan re lo gbemi ara re ninu moto siena ni ile zik ni ipile eko nbi ko jina si waju nbi ere asapajude ni awon last monday be won gbiyanju sugbon ko ba mo o awon olopa itesiwaju eje ko ma lo lori iru ku to pa ijaya nitori pe

0: Fọlọrun lókè ọrọ orúkọ mi ni Afusatu Amoke láti Kaduna Road ní ìlú Sule Janibi mo dúpẹ fọlọrun orí òkè ogo nítorí ohun rere tó gbèsè nínú ayé mi nígbà tí mo ti wọ ní ìjọ Fariam ni ayé mi ti yàtọ tí ìgbé ayé mi sì ti yàtọ àtẹmí àtàwọn ọmọ mi àwọn ọmọ mi ra alẹ kan ìdí ọpẹ mi ni pé àwọn ọmọ mi ra alẹ kan sí Ìbàdàn láni láti bí ọdún mẹrin sí márùn mọ́kò kò sí agbára láti ṣe àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí mo lọ sórí òkè ògo ní ìbàdàn tí mo bi omi orí òkè ògo tí mo lọ fi wọ́n alẹ̀ náà nínú oṣù tí mo fi omi náà wọ́n alẹ̀ tí mo fi wọ́n alẹ̀ tààrà nínú oṣù náà la bẹ̀rẹ̀ ilé náà mo wá dúpẹ́ ilé náà ti yọrí sáyọ mo ti já sí ọpẹ́ ìdí ọpẹ́ mi rèé o mo dúpẹ́ o mo wá múra àti kó lọ ilé náà báyìí ohun táwọn ọmọ mi ṣe kò tí ì sí ìràn mi kan tó ṣe rí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí òkè ògo bàbá ẹ ṣe o àdúrà yín ó mọ gbà o àdúrà tẹ ń gbà lé wa lórí tìyín náà ní sòrò ó ṣe o gbogbo ẹni bá dojú ibi kan yín ibi abínitọ ń o ẹ ṣe mo dúpẹ o ẹ ṣe o.
1: ta ló máa ràn mí lọ́wọ́.
2: who is going to help me.
1: ibo lẹ wa.
2: where are you.
1: ẹ jáde sí mi.
2: appear unto me.
1: òní ni wednesday.
2: today is wednesday.
1: ọjọ́ àánú.
2: day of mercy.
1: ta ló máa ràn mí lọ́wọ́.
2: who will help me.
1: ẹ jáde.
2: please appear to me.
1: àdúrà
2: lórúkọ ṣe.
1: Maya Mala,
2: any
1: man, I'm low
2: again. I pray.
1: I want all on us.
2: Those God has sent to you.
1: Call yourself.
2: Please pray on my
1: soul.
2: Garment of the wicked.
1: Don't you boom me.
2: Used to cover me.
1: Don't worry of freedom.
2: That benefactor cannot see me. That I don't see best.
1: Fire.
2: Yeah.
1: Oh, my foot.
2: You'll be jumping as you pray. You'll be shouting it.
1: Fire, fire.
2: I try to get you for me.

0: Hallelujah.
1: Ẹjẹ máa kí pẹ́kú dédé àkókò ìrìnwó tẹ ti ń gbọ̀wá ẹtú kàbọ̀ sórí ètò àṣẹṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìlọsíwájú ìbùkún ètò tá a fi nígbàgbọ́ pé pẹ̀lú ọlọ́run ọba ohun gbogbo ni ṣíṣe olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nílé agbára náà ni bàbá wa wòlíì ìgbàyí tí ọlọ́run ń lò fún ìran ìgbàyí gangan prophet dr ms fabiyi baba possibility jp baba ẹ gbàdúrà fún alákò ìsà.
0: dádúrà mi ládé o wo bí mo ti ń ṣe nílé rẹ o bàbá dádúrà mi ládé o jehova jesu kristi holy my care ẹ̀yin ọmọ ọlọ́run tẹ gbọ́ mi ní òwúrọ̀ yìí jíjáde eyín ẹ̀rín ni wíwọlé eyín ẹ̀rín ni yóò sì ṣe tó bá fara balẹ̀ gbóhùn olúwa rẹ ọlọ́run rẹ ló sọ mo gbàdúrà ìbùkún ọlọ́run máa sẹ̀ lórí ẹ lónìí wàárí èrè jẹ òní jẹbi òní jẹ gbèsè òní bálàgbèdá pàdé àwọn ẹ̀tọ́ rẹ kan wà lọ́wọ́ àwọn ènìyàn wọ́n ṣe báyìí wọ́n gbà sọ́wọ́ bí n bá wà náà wọn wòlíì kílẹ̀ tó ṣúlò nílọ́gbẹ̀ ẹ̀tọ́ ẹ̀
1: padà
0: kó o lè nẹnu ọpẹ́ lọ́gbẹ̀ ẹ̀tọ́ ẹ̀ padà òní ṣẹrú lọ́gbẹ̀ ẹ̀tọ́ ẹ̀ padà òní ṣàìsàn lọ́gbẹ̀ ẹ̀tọ́ rẹ̀
1: padà
0: òní dáláìní lọ́gbẹ̀ ẹ̀tọ́ rẹ̀ padà
1: máa
0: bá rí ẹni tó fi ayé rẹ̀ dà ẹ́ láàmú ìlú ẹ̀nà bẹ́ẹ̀ máa pokùnso
1: wà
0: á dẹ̀rọ̀ náà lọ ìpọ́njú máa jáde ìtìjú máa jáde ìrora máa jáde jésù olúwa wa.
1: bàbá ẹni ni ọjọ́ àánú wednesday kí ló ń tẹ ẹni fún alákòókò yìí.
0: a ń sọ lórí ẹni ìpọ́njú lónìí olórin ẹ̀rọ pé tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè bọ́ ní gẹ̀ẹ́nì ṣẹ́ṣó ẹ̀wọ̀n ní ọ̀run lè rí onígbàgbọ́ ta ló wà ní èrè ayé kò sí nǹkan tó dá tó téèyàn lè fi ìpọ́njú wé ìpọ́njú jẹ́ nǹkan burúkú ta bá ní ká sọ ìpọ́njú ìpọ́njú pín rẹ̀ sọ́nà tó pọ̀ ìpọ́njú lórí ọmọ lórí iṣẹ́ lórí hẹ́ẹ̀tì èèyàn àti lórí àdáwọlé ìpọ́njú máa ń bọ́kọ̀ àti ìyàwó jà ó máa ń bá wọn jà wọ́n á dẹ̀ ta ọmọ wọn wọn á dẹ̀ fọmọ ọgbọ́n ọṣẹ torí ìpọ́njú yẹn dídé yanú ayé wọn kò rẹ̀ sí ohun tí ìpọ́njú fẹ́ ṣe ó fẹ́ gbaṣọ lọ́rùn wọn kó tó wá gbẹ̀mí wọn ó fẹ́ gba ogbó tán ní kó tó wá gbẹ̀mí wọn torí ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ gbàdúrà kádùn máa wà nú àkíyèsára ó ní a máa ṣọ́nà kẹsì máa gbàdúrà kí a má bàbọ́ sínú ìdánwò ohun tó jẹ́ ìpọ́njú o ó tóbi wọ́n máa fọmọ pọ́n lójú tí ọmọ yẹn rẹ̀ ní kú kò rẹ̀ níyá wèrè á dẹ̀ máa rù á máa gbẹ wọ́n lè fọmọ pọ́n lójú gbogbo òwe tó kà pátápátá kò kì í ṣàṣeyọrí lórí ẹ májẹmu kò kì í rí májẹmu kan mú ṣe ebi sùúrù ẹbẹ nìkan ẹmí ìpọnjú ẹmí ìtìjú ẹmí àbùkù ẹmí máṣeéṣe ó jalè rẹ o ò ní fi ìpọnjú lọ ayé
1: rẹ
0: o ò ní fi ìpọnjú tọmọ o ò ní fi ìpọnjú ṣe ìyá ọmọ
1: o ò
0: ní ṣe àbá ọmọ
1: wà
0: á dẹrọ náà lọ ọkùnrin adẹ balẹ jésù lọ wa ìpọnjú tó le jù ni àfọwọ́fà ó mọ̀ọ́mọ̀ ṣe fún rẹ ó ti tọwọ́ bọ̀ tán ó tọwọ́ bọ̀ ojú kòkòrò ló mú nọ́kọ yẹn ojú kòkòrò ló fi kóyàwó jọ ojú kòkòrò ló fi lọ dáràn sí rẹ lọ́run tó di ẹni ẹ̀hún mo dẹ̀ sùúrù ẹ̀fẹ́ nìkan gbogbo ẹ̀mí ìpọ́njú agbára ìpọ́njú ìjì ìpọ́njú ogun ìpọ́njú ọlọ́run yọ ẹ jáde ọlọ́run yọ ẹ jáde ọlọ́run yọ ẹ jáde òní ṣẹ̀sì òní ṣubú bíbélì sọ nǹkan níwe exod orí kejì ẹsẹ 23-25 ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀ tí fáráwò tí ó fi solomon jẹ prime minister ó kú ara ni àwọn ọmọ ìsírẹ́lì wọ́n mú ọsìn ẹ̀sìn líle wọ́n fara ni wọ́n wọ́n ké igbe wọ́n gòkè tọ́lọ́run lọ ọlọ́run wá rí ìpọ́njú wọn torí pé wọ́n ń gbàdúrà mama ohun tó ń là kọjá yìí ṣòro ohun tó ń ṣọmọ mo ti kọ́ ẹ lọ́mọ ọmọ tí mo bá sọ̀rọ̀ tí ó gbọ́ ìhòòhùn kọ́ wọ́n fẹ́ fọmọ yẹn dà láàmú nídìí àmúrẹ́ fún ọjọ́ ẹ lé múra sí àdúrà ìlú yóò ti ẹ̀dá bíi tẹ́lẹ̀ àríṣẹ́ ibi tí wò ti ríṣẹ́ làwọn èèyàn ti ríṣẹ́ ibi tí wò ti rí contract làwọn kan ti rí contract ibi tí wò ti pé kò sí tó ta mọ́tò tiẹ̀ ẹnìkan ló sára mọ́tò tó ta yẹn ìyẹn ni múra sí àdúrà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà igbe wọn gòkè tọ́ lọ́run lọ láti gbà wọ́n lọ́wọ́ akóniṣiṣẹ́ àti ìpọ́njú tí wọ́n bára wọn nẹ́nu ìsírẹ́lì wọ́n dẹ̀ ti lo irinwó ọdún ní òkú ẹrú síbẹ̀síbẹ̀ ìpọ́njú yìí ò tán ṣùgbọ́n ọjọ́ tọ́run rí ìwúlò wọn pé èèyàn gidi làwọn eléyìí nígbà náà ni ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun mo súre fẹ́ nìkan gbogbo ẹ̀mí má ṣe rere ẹ̀mí tó bá ṣe lé ní kò tà sí lé ní ẹ̀mí tó bá dìde kò ṣubú padà jáde olúwa lè jáde ẹ̀mí mọ́ lè jáde ìpọ́njú ọmọ jáde ìpàjọ́ ọkọ jáde ìpọ́njú aya jáde ìpọ́njú iṣẹ́ jáde oṣù òní tẹ́ ara òní ni ẹ gbogbo àwọn tó fẹ́ nu kò lórí ọ̀rọ̀ rẹ ikú máa tú wọn ká wa lori ope
1: ko amen
0: iyan mo anu elu kori kini ese karun si keje
2: nigba ojo erodu oba judia
0: nigba ojo erodu oba judia
2: alufa ko wa
0: alufa
2: abia oruko e abaja karaya aya re si se okan ninu amobi aroni oruko re ati maje isabeti
0: awon mejeji ise olododo sugbon won bimo won won fi olorun sile o a ma wo laye ede ni ti ko kere ba se olorun ba ni mi so lo olorun ti mo si ti o pe mi sogun ti wa pe e se bo ti wa pe e eh ma sha fo ofa iyan ni first timothy 5 so pe iwa bi olorun pelu te olorun ire nla ni mo de gbadura fun e o den to ba fi ara e fa e jije first timothy 5 o ni o ku nigba to wa laye ma sha fo ofa lati kogun si re lori ibi to nlo o ma de be o
1: amen
0: o ni riji
1: amen jesus
0: o ni ri ogun
1: amen
0: ota o de ni mu e
1: amen
0: ma je mo de se
1: amen jesus
0: ma farada sakaraya iponju yen kuro won do lo mo alagbara omo sansin ni mo de gbadura o ma da alagbara
1: amen
0: won ni ri e mu
1: amen
0: first samuel 1:8 won so lori ana o na to ri ponju sugbon jo to wa olorun lo to joko ti o se bi won se se aso olorun wa ntosi o le da lo ni kaka olorun ma de lohun
1: amen
0: o ni jebi
1: amen jesus
0: o ni ku
1: amen
0: iyen ni we genesis 12 number 10
2: eyan
0: kan mo ni le na
2: abraham
0: so kale lo si egypt lati lo so mo do ni be
2: o si se nigba ti o ku dede to le lati ku o lati wo egypt o wi fun sera aya re pe ki esi nisisi mo mo pe arewa obirin lati wo
0: nigba ti eyan yi mu ti ponju yi de abraham fun re jowo iyawo re sile ibi ta de yi o ma so poko mi ni aburo mi ni e o sera de n woju omo o n woju fun omo instead ko tun ro omo bi ko ro omo bi oko e tun so ba yen fun oko e deny yen sugbon olorun deny sera olorun deny abraham mo sure fun e o gbogbo to je ponju laye e o ni ri mo
1: amen
0: wa rona lo
1: amen jesus
0: wa lu yo
1: amen
0: gbogbo an to fe fi ese si fi ese le awon ma se le ya iyen ni work so lori keta ese kesan so pe yes yes igbe won iyen ni pe mura si adura je ki adura re to olorun lo je ko olorun ri itara re o le joko teterete ki nkan ma baje nkan re o ni baje
1: amen
0: iyen lori david 66 number 18 oni ti ba gbese ni aya mi olorun ni gbadura olorun de ma daun soro
1: amen jesus
0: okan ra de bale
1: amen
0: iwe second peter 2:9 oluwa mo bi o tin yo awon ina re kuro ninu idan o iyen ni pe ko si problem to ni mommy to ba ti ko ni waju olorun to ba pari test e tan olorun ma yo jade tori to ba ti ri pe owo olorun ni mama sumo olorun ma be olorun de madam
1: amen
0: wa de ra anu ba
1: amen
0: wa rona lo
1: amen
0: ile kun ni tin ero ti ele pe mi si 091 26 26 28 28 82 82 16 e pe nibe yen whatsapp ni yen pelu
3: text message voice whatsapp e le fi ohun ranse fun to ba fe pe yin ko ero
0: ero ikeji oun ni
3: 080 80 50 50 27 27 56 56 21 21 ero iketa
0: 070 070 69 69 94 94 99 92 92 pe mi ki n gbadura fun ona re ade la ilekun ashi oun ni echo bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 58 68 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi fidelity bank ni o ma gbe celestial church of Christ Oyiki Mole Ayo parish ohun ni 411 01 01 89 89 25 252 411 01 01 89 89 25 252.
1: Eja wo gẹgẹ bi Kristeni to je pe gbogbo igba aye re na lo fi gbadura mo iponju otan ki lona abayo
0: ona abayo na ni pe ma fa Olorun sile oni ma pada ma yowo re loro mi ma pada leyin mi oba lai be oba ti para leyin Olorun Olorun ni para leyin toro lo na aye ohun lo ni nkan to da la se fun wa iyen ni pe ki a ni farada ka de sumo Olorun loju meji ta ba ti ko lodo Olorun Olorun le ko lodo wa mo si gbadura fun wa Olorun ni fi wa sile
1: amen
0: Olorun ni ko wa sile
1: amen
0: Olorun de ni gbagbe wa
1: amen
0: a ni reji o
1: amen
0: a de ni ri ogun
1: amen
0: ara o de ni ni wa
1: amen
0: o le looto bi pe mi fe bo ni sugbon leyin e reward man wa okunrin to gbo mi lale o ma ni reward
1: amen
0: ma ko Olorun sile sori ile le lo ile le lo o ma ni to da ju be lo ti mo ti job lo ju be lo sugbo olodun down lojiji lona ti won ro olodun e ma de lohun eyan won lona ja gbadura gbogbo emi to fa igba iponju laye mi ko ja
1: lo ko jesu e mi mo bo gbogbo emi to fa igba iponju jade jade bano jade bano jade
0: e ja gbadura ti iponju ti gba lowo mi ni osu kejo ye da pada
1: gbogbo ti iponju ti gba lowo mi oluwa e da pada
0: ile ni le ni oko ni omo ni aya ni oluwa da pada bẹẹ ti bẹẹrọ dẹ ma ri bẹẹ ọkàn ya dẹ balẹ anu adide ni ọla awa ni ti se ikorodu lẹgbẹ technical gangan ni ikorodu la wa o awa possibility ni ọjọ Thursday mo n bọ ẹni kan nise mo n bọ ni ikorodu gbogbo ohun to ba de ojukọ rẹ wa pade Jesu oniṣẹ iyanu oniṣẹ agbara iwọ náà dẹ ma ni ẹri wọn nífẹ̀ẹ́ rí rẹ parọ mo ni wọn nífẹ̀ẹ́ rí rẹ parọ mo a bẹ yin ẹ support wa pẹlu iṣẹ rẹdiyo yi o le ma tẹsiwaju ẹyin ọmọ ọlọrin ja gbadura oluwa mi fẹ pọnju laye mi ohun to koro ni pọnju jẹ ohun ti o da ni pọnju jẹ oluwa jẹ ki n ri aanu tẹni ko ti ri gbagba o yẹ ja ka gbadura.
1: lórúkọ jésù oluwa mi fẹ ìpọnjú náà ayé mi ilẹ̀kùn àánú kò ṣe mi.
0: bẹẹ ti bẹẹ lórí ẹ máa rí bẹẹ ìpọnjú jáde ìtìjú jáde àìsàn jáde ikú ọmọ jáde ikú ọkọ jáde lọ ògùn ẹ lọtajà lọjèrè lọ ní promotion in Jesus name. ẹrọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16.
3: Sixteen.
0: Níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
3: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92. Pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn ayé. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 411 01 01 89 89 25 25 2 2. Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbàtí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu. Nígbàtí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀. Àwọn ẹ̀rọ ìdìbò àti sọ̀rọ̀ yẹn ni mo ti pè fún ènìyàn ẹ̀rí tiẹ̀ náà máa dé. ṣùgbọ́n account number tí mo pè fún yín yẹn òun ni account number tá à ń lò fún rédíò yìí a lò fún nǹkan míì torí ẹ̀ ní àyè pé àwọn míì ibi tí òye wọn dé wá ní account ẹ̀ ló dára fi ti church síbẹ̀ tí a bá ti ṣe san síbẹ̀ ó ti dọ́dọ̀ wa a need support yín kò síbi tó fi tó kéré jù lẹ́ni gangan dẹ̀ ni kì í ṣe pé ó dìgbà tó bá dọ̀la ọkàn wa balẹ̀ o a ṣàṣeyọrí mo ní support wa májẹ̀wá dẹ̀ ṣe.
4: gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
5: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale si 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ipade hour of possibility, laago mẹ́sàn òwúrọ̀ dago kan ọ̀sán, ojo Friday keji lososun ni sooru máa ń wáyé, laago mẹ́wàá alẹ́, ẹ̀sìn ojo ọ̀sìnmi máa ń bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán, ẹ̀wẹ̀ ní CCC, Okiki Imale Ayo Cathedral 2 ní Korodu, Tokale si 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College òkè ọ̀tá ọ̀nà Ìkòròdú Lẹ́kọ̀ọ́ gbogbo ọjọ́ Thursday nípàdé half possibility láago mẹ́sàn òwúrọ̀ dago kan ọ̀sán Friday tó kẹ́yìn oṣù nìṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán lẹ̀sìn ọjọ́ Sunday máa ń wáyé o farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ a ṣeéṣe Prophet MS Fabiyi JP lolúwa ń lò
6: fúnra lọ́wọ́ àdúrà 091 0809-262-8826 tàbí 0805027-5621. Ẹ̀kọ́ ló pe 0706994-9992.
7: Lọ́kọ̀ Jésù, tẹ̀mí ó ṣe é ṣe.
8: From Lagos, this is
9: Jordan. 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with the boys for

0: lókè ọrùn.
1: Hallelujah.
0: Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Elédùmarè.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Ọlárẹ́wájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry. Onídìí kí n gbàdúrà fún ẹ lónìí. Ìrànlọ́wọ́ aláìléèyàn kó dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi lónìí kí Olúwa kó gbé ìrànlọ́wọ́ dìde fún ọ.
1: Amen.
0: Mo gbàdúrà ohun tuntun ta fi ohun ayé lórúkọ Jésù ọ̀run ṣe fún ọ.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Ìrànlọ́wọ́ àtòkè lórúkọ Jésù ó yá gbà.
1: Amen.
0: Ibi tó ti ń retí ìyanu Ọlọ́run ó yá gbà.
1: Amen.
0: Ibi tó ti ń retí ìyanu Ọlọ́run ó yá gbà.
1: Amen.
0: Olúwa kó bẹ ayé rẹ.
1: Amen.
0: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá àbẹ̀wò Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń retí àbẹ̀wò Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń retí ìsọdí ńlá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbàdúrà fún ìgbédìde àtòkè wá lórúkọ Jésù ọ̀run rìlíìsì ẹ̀ fún
1: wa. Amen.
0: Mo gbàdúrà lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, agbára tí ń sọni dín ńlá kó bà lé ọ.
1: Amen.
0: Agbára tí ń sọni dín ńlá kó bà lé ọ.
1: Amen.
0: Agbára tí ń sọni dín ńlá kó bà lé ọ.
1: Amen.
0: Ojú rere tá mú ojú ọgbẹ́ rẹ gbẹ, ojú rere tá mú ẹkún àná di ayọ̀ òní, ojú rere tá sọ ẹni lẹ́dẹ́ni òkè, ojú rere tá mú ọdún olókè tó ní jábọ́ ọ̀run dàlú ọ.
1: Amen.
0: Ó yá gbà.
1: Amen.
0: Ó yá gbà.
1: Amen.
0: Bó ṣe ń ṣàmì lónìí, agbára jùlọ látọ̀dọ̀ Ọlọ́run wá kó wọnú ayé rẹ.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gba ìrànlọ́wọ́.
1: Amen.
0: Gbọ́ ọ̀rọ̀ Olúwa láti ẹnu mi. Ẹni sọ pé òun máa pa ọ́ tògótògó lórúkọ Jésù kò ṣubú.
1: Amen.
0: Àdúrà la wá gbà lónìí, àdúrà la wá gbà lónìí. Gbogbo ẹyin tẹ́ gba Ọlọ́run gbọ́ nínú ayé mi bí wòlíì, gbogbo ẹyin tẹ́ ń tẹ̀lé ìpàdé yìí, gbogbo ẹyin tẹ́ ń tẹ̀lé prógámù yìí, ẹ sá máa ṣàmì bó tu kò le tó agbára Olúwa ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Agbára Olúwa mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Agbára Olúwa mo ní ó la ọ̀nà fún ọ.
1: Amen.
0: Ogun àgbáyé ọ̀run dálù ọ.
1: Amen.
0: Mo ní ogun àgbáyé ọ̀run dálù ọ.
1: Amen.
0: Ogun àgbáyé ọ̀run dálù ọ.
1: Amen.
0: Mo ní agbára ìsọdọmọ, agbára ìsọdínlá mo ní ó pàlẹ́ ọ.
1: Amen.
0: Whatever you are doing, receive help.
1: Amen.
0: Receive help.
1: Amen.
0: Receive help.
1: Amen.
0: Receive help.
1: Amen.
0: Help from the north, help from the east, help from the south, help from the north, help from the west, help from the south. Ó yá gbà.
1: Amen.
0: Àwọn ìrètí tí ń mú kí ọ̀tá bú sẹ́kún pé ọmọ yìí ti lọ́mọ wa lọ́wọ́ ó yá gbà.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Gbogbo tíbi tó ń fọkànsìn tó fọkànsìn fún ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí ó yá gbà.
1: Amen.
0: Ibi tó fọkànsìn fún kọ́ńtrátì ńlá ó yá gbà.
1: Amen.
0: Ibi tó fọkànsìn fún ìgbédìde ó yá gbà.
1: Amen.
0: Ibi tó fọkànsìn fún major breakthrough ó yá gbà.
1: Amen.
0: Ilé tó fẹ́ rà lọ́sẹ̀ yẹn ó yá lọ sanwó ẹ̀.
1: Amen.
0: Mọ́tò tó wúwe lọ́sẹ̀ ó yá lọ rà.
1: Amen.
0: Gbogbo tó ní lọ́kàn láti ṣe lọ́sẹ̀ yìí Olúwa rìlíìsì.
1: Amen.
0: Olúwa rìlíìsì.
1: Amen.
0: Olúwa rìlíìsì.
1: Amen.
0: Gbogbo tó fẹ́ ṣe owó skul, owó gbogbo tó fẹ́ ṣe tó rí ṣe látọjọ́ yìí, agbára láti ṣe wọ́n ó yá gbà.
1: Amen.
0: Kí ni ìwé mímọ́ sọ? Ìwé Ẹ̀sáyà 43:19.
2: Kíyèsí.
0: Kíyèsí.
2: Èmi yóò sọ tuntun kan.
0: Èmi yóò sọ tuntun kan.
2: Nísinsìnyí.
0: Nísinsìnyí.
2: Yóò wù jáde.
0: Yóò wù jáde. Àní mo gbàdúrà. Àní oore ni tí wàá ṣe tá wù jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yá kó bẹ̀rẹ̀ báyìí.
1: Amen.
0: Èmi ni Àrólé Wòlíì Ọbádẹ́rẹ́ ní gbogbo àgbáyé tí máa ń sọ̀rọ̀ mọ́mọ́ tí mò ń sọ. Agbára ìsọdínlá ó bàlẹ́ ọ.
1: Amen.
0: Àní àṣẹ tó ń bẹ nínú orúkọ Jésù ni mo fi sọ̀rọ̀, agbára ìsọdínlá mo ní ó bàlẹ́ ọ.
1: Amen.
0: Èmi yóò ṣe ohun tuntun. Ó ní nísìnyí kò ní ọ̀la, ó ní yóò wù jáde. Ọkùnrin kan ń bẹ ní ẹ̀bá odò for 38 years. Ní Bethesda, Bíbélì ní kò lè dá gbé ara rẹ̀. Bíbélì ní àwọn alárùn oríṣiríṣi ló wà ńbẹ̀, kò lè dá gbé ara rẹ̀. Nígbà tí Jésù débẹ̀, ó ní kó gbé àkété rẹ̀ kí ó sì bẹ̀ sí rìn. Bíbélì ní ẹsẹ̀kẹsẹ̀, ó sì bẹ̀ sí rìn. Olorun ki sọlorun come again. No, Olorun ki procrastinate. On to be se lo ma se lese kese. Ninu isa apostoli oriketa. Oriketa e ja gbọn ti we bi mo so. Isi apostoli oriketa tori o le ti ba ru ara e pipa. Igba wo ni ileri Olorun ma se me lara. Nipa ti o bo se npo ohun mi yi. Bo se npo ohun ase yi. Bo se npo ohun woli. Let's take a step ni. Kimbe ni sombe. Orikini.
2: Ija Peteru o Johanu juma ngoke lo.
0: Won juma ngoke lo ni tampili.
2: Ni wakati adua.
0: Ni wakati adua.
2: Ni wakati kese ojo.
0: Edu wakati adua ti elele yo. A siko emuse ti de o ya gba.
1: Amen.
0: Mo ni asiko emuse ti de o ya gba.
1: Amen.
0: Mo ni asiko emuse ti de o ya gba.
1: Amen.
0: Iranlowo ti ma nla ona o ya gba.
1: Amen.
0: Iranlowo ti ma mogun ga o ya gba.
1: Amen.
0: Lati orun wa orun sanu e.
1: Amen.
0: Orun sanu e.
1: Amen.
0: Orun sanu
1: e. Amen.
0: Oni ni wa ka jadura. Awo isi agbara kan ma nsele ki se ordinary time. Waka dua lo ma nsele. Eni to ba gbadura ko le ri iyanu ojiji. Eni to ba ri iyanu ojiji a gbadura ojiji. Eni to ba ri iyanu ojiji a fara eji fadua. Oni ni waka jadura gbogbo awon tolorun wo so lopolopo igba ni waka jadua la ma wo won so. Oni ni waka jadua Peter titani.
2: Peter ti Johanu.
0: Peteru ati Johanu. Won ju mo se kini?
2: Won lo si temple
0: ni. Won lo si temple ni wakati adura. Eni to gbadura to so pe o fe tayo. Ibo lo fe gba? Ba lo te fe se? Bo mo ogun se. Wo awon kan tun mo ogun se ti wo lo. Adura nikan ni olopin. Adura nikan ni o se daduro. Adura nikan lo wa titi lai. Adura nikan ni emi Olorun to ni ipa ti fa awon okeya. Mi o mo bi to tin gbo mi loni o. Sugbon da mi loju pe ni wa ka da dura yi wa di ti e se.
1: Amen.
0: Baradi afa wo du adua lo sugbon e ka se swaju si kilo so.
2: Won si gbe okunrin kan to yaro lati nu yare wa.
0: Won gbe omokunrin kan to ya lati nu yare wa ni wa ka da dura sori o le wa ninu Jesu ki a ma je. O le mo Jesu ki a ma je ni wa du denu ona dara ni wa du synagogue lo wa o. Ninu the same stack of we Jesu ti kana re o ti wa be ri o o wa nbe ko da lohun o ah ta lo ngba mi bayi ta lo lo church to jere church ta lo gba Jesu so ti gba ju to ti jere Jesu loruko Jesu la ya du atoni ona Allah fun o.
1: Amen.
0: E ka so ju si
2: ti won ma ngbe kale ni ojojumo nle lo na temple
0: bibeli ni lo do ojumo lo ma ngbe kale lenu lo temple ka so ju si
2: na pe mi daada
0: e ma gbo enu ona to ma gbe si daadara ni o sugbon aye o mu daadara jade gbogbo eyi te wa laye ka won to le royin lowo ti won ori na ri to ba se ami meje orun si won loju si e.
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Bibeli ni be da sugbon aye o da only by your beautiful by you beautiful is so beautiful marriage your beautiful out your beautiful o tu wa ji aro enu ona lo wa o nibi ta bi body ri o gba won olola to nbe ni Jerusalem lo npa nbe o won wole won sanu e sugbon ni ojo ti oluwa ma sanu e ni ojo adura hey ni ojo adura orun ma sanu e.
1: Amen.
0: Mo ni ni ojo adura orun ma sanu e.
1: Amen.
0: Ni wakati adura awon iyeru abami a ma sele awon to wa si show ojo Friday ta se no the 31st stroke on the 4th awon to leri awon to gbo awon ise abami a ewo adura npa o e gbo mo fe ke gbo iko ninu awon eri ti oluwa se
3: do what Jordan 105 eh.
0: Ni ojo Friday 30 ko gbo bibi ale a fe gbadura wa ri ti e se o.
1: Amen.
0: Olode ma la fun.
1: Amen.
0: Mo ni wa ri ti e se o.
1: Amen.
0: Olode ma la fun.
1: Amen.
0: Mo ni wa ri ti e se
1: o. Amen.
0: Baba mi a sanu e.
1: Amen.
0: Egbo awon eri won yi
4: mo dupe ni owo Olorun nkan to sele si omo mi ni 2023 lo sele ogun yen wole ni ago kan o ko da aseju mewa bi ogun yen se wole ti ofa yen wole ti ara omo yen omo eji owo e gan ati ese omo bi bere sini gbon o bere sini gbon oju ti pada mo ni lati ji mo mo gbe bible le lori mo gbadura titi mo wa lo si church bi ti mo lo mo ni daji e gba mi nkan bayi ni mo ri se ko se wa lapa
0: re aye o ni fogun omo ba oja eyin odo ta ma bi e ni tipo omo buruku fa won obi
4: nkan to ba mi leru ni pe ojo ti mo ba debi ti mo ti fe gbadura ko se omo yen rara se to emi rin abi e ma o ma ma disturb mi mi ni le gbadura sugbon si iyalenu olorun ni ojo ti mo ba gbo program daji radio ti mo lo o baje bi mo se de oso ti mo gbo yen o ni ki lo ra radio mo wa wo da owo opo lowo mi mo ni lati pada mo wa price mo ra ti won ba bi mo se dele mo wa gbo program ni 10:30 to 12 bi daji se daruko yi pe emi ni arole oba dare o yen ti mo gbo o de wonu ara mi lati igba ti mo ti gbo yen titi le ji mo mi o le sun o bẹrẹ sí ni to stop mi ó ní mú ọmọ ẹ máa lọ sí orí òkè mú ọmọ ẹ máa lọ sí orí òkè yẹpa tó di aago márùn nídàájí mo wá jí ọmọ yẹn ẹmí yẹn tún wọnú mi ó ní sùn padà mo ní rárá mo ṣe gba ara mi nìyẹn abamora adébí ní quarter past 7 lọjọ yẹn ṣáàdì mo ṣe ń dé orí ilẹ̀ àmúyí pastor joshua mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú ayé wọn wọn fi ẹ̀mí ìfẹ́ hàn sí wa wọn ní ká lọ sílé àánú ká lọ bèrè nǹkan tá a fẹ́ láti ọjọ́ tí mo ti jí orí òkè nǹkan yẹn ò ṣe ọmọ yẹn
0: láti ọdún mélòó wa.
4: láti 2020.
0: gbogbo èèyàn jìjì.
5: everybody stand up.
0: gbogbo èèyàn dá ń gbọ́ mi nílé àbí níbi gbogbo náà ayé ayé.
5: the people that are hearing me in their house and everywhere.
0: olúwa tá a bá fẹ́ kí ohun tó ń sọ ìyá ni délé lọ́la bọ́tájẹ́ pé ohun tó lọ́run ṣe ni wọ́n sọ níbí gbogbo èèyàn dá ìṣàmì níbi tó ti ń gbọ́ ẹ̀rí lórúkọ jésù kristi àánú fọ̀nfọ̀n.
6: Woman.

0: ìyípo lẹ́ẹ̀kan náà.
1: Bẹ́ẹ̀ni ọlọ́gbọ̀n.
0: Sọ pé aṣọ àwọn àgbà.
1: Yìí jẹ́ bẹ́tọ̀ di wíkẹ̀.
0: Tó fi mí bí aláìnílò ìrànlọ́wọ́.
1: Sọ yìí mi aṣọ́mọ̀jàjọ̀ náà ní tẹ́
0: o. Ọmọ pé ìyá máa wà láàrin
1: olùrànlọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni
1: sà
0: yúgọ̀
1: bí
0: àmọ́ kẹ́pẹ́s.
1: Adẹ̀
0: aṣọ àwọn àgbà
1: ní ibú gánà
0: tó ń fi mí hàn láàrin
1: yà ṣé mi tó bẹ̀rẹ̀
0: bá yẹ tí ò ní
1: ìdìbò lọ́wọ́ àṣọ tàbí ní jẹ́
0: wà ní ìdìbò
1: báyà ìmúdé
0: ìdìbò
1: ọba ìbáyà
0: ọba
1: ìbáyà.
2: Ọ̀rọ̀ yìí ti dẹ́gidi.
3: Ó ti dẹ́gidi ọlọ́run.

Ẹ káàlẹ́ o. Mo dúpẹ́ o. Ìpè yín pé mi o. Èmi náà lẹ́rìí o. Orúkọ mi ni Ọmọlọlá o. Ìpè yín pé mi, mo dúpẹ́ o. Ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Ọlọ́run ti bá mi kọ́ o. Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o. Mo ti kàn lónìí o. Pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́. Mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti ń lọ sí 80 years. But Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé. Ọlọ́run orí òkè ògo lòun dé. Ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè ni Ọlọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mò ń lò látọdún 14. Mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀. Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o. Full option ló wà fún mi o. Mo dúpẹ́ o. Mo yan Ọlọ́run lógo o. Mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984. Mo ti kọ́ o. Pẹ̀tẹ́ sì ni mo tún fi kọ́ o. Mo ti kàn lénìí o. Èmi ni mo kàn o. Mo dúpẹ́ o. Èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o. Ẹ ní fi ra yín ṣe ẹlòmíì o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ ní fi ra yín ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ ní fìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ ní di wòlíì àtijọ́. Ẹ ní di wòlíì àtijọ́ o. Lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣé, mo dúpẹ́ o.